0: Jẹ́kì inú ayé gọ́dùn láti gbé ga. Tinútinú ti láti lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ erékùsù yín ọlọ́dúnmọ́re. Ọba kúrúpì fún ìmọ́lẹ̀ ọlọ́dọọdọ. Ṣóńṣó orí abẹ́rẹ́ tí ò ṣe é gbámú. Ọba mi òdùdú gbẹ́rẹ́mú gbẹ́rẹ́mú láàfin. Ọ̀rọ̀ ìgbẹ́ni, ohun ìgbẹ́ni, ọlá ìgbẹ́ni, àṣẹ ìgbẹ́ni. Olú inú àwọn ọ̀run o. Òkè pátákì ti ọlọ́dúnmọ́re. Gbogbo ilé kan pariwo ogo. Gbogbo abiyamọ ló ti yẹ wípé àdúrà bàbá lábiyamọ kò ṣe é fi ṣe awẹ́wà. Bọ́sọ fọ́kẹ́yà máa dẹ̀jẹ́ bí ni mò ń jẹ́. Olú ayé ògbà ọmọ rẹ lọ́wọ́ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ àdúgbò. Àdúrà yẹ gbogbo ilé tẹ́wọ̀. Nání nání nání. Ọmọ rẹ ò ní sọ ọgọ́nù. Lọ́lọ́tọ̀rọ̀kì. Ọmọ rẹ kò ní wọlé láélá. Òkè òkè. Wàá jẹ̀rẹ̀ fífún ni rẹ láti òní lọ. Kòkòrò tí ń jẹ̀fọ́. Ọmọ rẹ ò ní rógún ẹni ẹni o. Dìde. Ògo ọmọ rẹ máa tàn fún gbogbo aráyé rí o. Mọ́tú 77 béèrè.
1: Ìwọ yóò sì rí gbà.
0: Gbogbo ń tó béèrè, ó yá wàá rí gbà tọmọtọmọ o. Ẹni mọ ni.
1: Lókì ni dẹ́lẹ́dẹ́lẹ́.
0: Ẹni ẹni ò ní bọ́ dẹ́rọ̀ lọ́dún yìí o. Ìwé fi orí kẹta Bíbélì wípé èmi mọ iṣẹ́ rẹ, mo sì ṣílẹ̀kùn kalẹ̀.
1: Kò sẹ́nikẹ́ni tó lè tì.
0: Ayé òní tilẹ̀kùn ayọ̀ rẹ o. Aṣílẹ̀kùn oríire fún ọlẹ́ni. Aṣílẹ̀kùn ìgbéga. Aṣílẹ̀kùn ìbùkún. Aṣílẹ̀kùn oúnjẹ ọmọ. Aṣílẹ̀kùn mọ́tò. Aṣílẹ̀kùn ilẹ̀. Aṣílẹ̀kùn ilé. Aṣílẹ̀kùn fìsà. Lórúkọ Jésù wà láyọ̀ lórí ọmọ rẹ dalẹ̀. O ní wá ìrètí tọmọtọmọ o. Ojú Jọ́bù rí bí lórí ọmọ rẹ, ojú rẹ ò ní rí bí lórí ọmọ rẹ. Àwọn èso bẹ́jọ mọ àwọn àdìgbọ́mọ rẹ sínú kòtò. Ọmọ tó gbé ògo karí ogo yóò fògo kẹwàá tọmọ rẹ. Iṣu ọmọ rẹ máa jiná. Wàá jẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Kò ní jó yín lẹ́nu ò mọ́ mi. Ọmọ eléyìí dà ìyá rẹ ò ní fojú sunkún rẹ. Òbí rẹ ò ní dààmú lórí rẹ o. Wọ́n ò ní fọwọ́ séjì ká ìyá rẹ torí rẹ. Ọmọ rẹ ò ní lóko ènìyàn lọ́rùn. Iná ò mọjú ẹni tó da iná ayé ò ní jówa tọmọtọmọ o. Iná ọmọ òdẹ̀ ní jówa. Ẹni kójú sẹ́yìn kò ní sọmọ rẹ níkà. Inú dídùn ní mara yá wàá dunnú lórí ọmọ rẹ. Màmá má jòkó tẹtẹrẹ lórí ọmọ, ojú rẹ ò ní rí nǹkan tẹtẹrẹ lórí ọmọ o. Ọmọ rẹ máa múnú rẹ dùn bí Joseph. Ẹ́síkì múnú Abraham dùn, ọmọ rẹ máa múnú rẹ dùn. Ọmọ rẹ ò ní dé ọmọ jàgídí jàgàn. Ayé ò ní gbà ìsinmi lọ́wọ́ rẹ o. Ayé ò ní gbà lọ́fíà rẹ kẹ́gbẹ́ fíafíà lé ọ lọ́wọ́ o. Àwọn ìbátan rẹ máa bá ọyọ̀ lórí àwọn ọmọ rẹ. Jacob gbóúnjẹ fún bàbá rẹ, Isaac ọmọ máa gbóúnjẹ fún ọ. Joseph kọ́lé fún Jacob lọ́jọ́ ọgbọ́ ọmọ máa kọ́lé fún ọ. Ọmọ rẹ máa wúlò fọlọ́run o. Wọ́n ní fi wàhálà ọmọ bọ̀ nínú jẹ. Wọ́n ní sinmi látara ọmọ. Ọmọ rẹ ò ní sọ ọ́ di ọ̀tá Ọlọ́run. Ọmọ ọmọ ni ìdùnnú arúgbó, ẹ̀mí rẹ̀ á gún o. Àrídùnnú ni ti Ephraim ọmọ Joseph, ó yá wàá rí ọmọ rẹ, inú rẹ̀ á dùn. Inú dídùn ní mara yá lórúkọ Jésù, wàá gbàlùgbẹ́jọ́ lọ́jọ́ ẹ̀yẹ ọmọ rẹ. O ní rọ́gùn ìkáàánú lórí ọmọ o. Ìlàkọjá ọmọ kò ní bà wá nínú jẹ. Ogun bákan náà ni o. Ó dọ́gbi lórí àwọn ọmọ yìí. Wàá jọ ń jẹ àrídùnnú látara ọmọ rẹ. A ò ní rọ́gùn kòókò jàǹjà lórí ọmọ. O ní kájú ọmọ kúrò lára rẹ o màmá. Lójoojúmọ́ nínú rẹ yóò máa dùn lórí ọmọ o bàbá. O ní rọ́gùn inú fu ẹ̀dọ̀ fún lórí ọmọ. O ní rí ìpọ́njú látara ìlọ́kọjá ọmọ. Olágbẹjọ́ rẹ rọ lórí ọmọ lónìí o. Tọkàntọkàn ni mo fi gbàdúrà fún ọ. Wàá jà dídùn nílé ọmọ rẹ. Mo fọwọ́ Ọlọ́run sọ̀yà lórí ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ọmọ á ṣe fún ọ jẹ. Samuel 119:71 wọ́n ní fọmọ pọ́n wa lójú o. Ọ̀rọ̀ Ọlọ́run sọ ìwà tọmọ rẹ di ààyè. Ọmọ rẹ di àríkọ́ṣe oríire ládùúgbò. Wàá rójú ráyè gba eré rẹ o. Àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́ kú àpérò lórúkọ Jésù náà bá wọn ò ní jáde lórí fámílì ẹ o. Samuel 119:148 ojú ọmọ rẹ là kedere sóhun tó tọ̀. Ọmọ wa máa ní òye Ọlọ́run. Àlá rẹ lórí ọmọ kò ní padà rẹ ọkàn rẹ sílẹ̀. Apá ilẹ̀kùn ìdí òkùnkùn níwájú ọmọ rẹ. Ìwà láyé Ọlọ́run yóò fara àánú ayé àwọn ọmọ rẹ o. Aṣí ìwé ìrántí kan ìwà àtọmọ rẹ. Àti dìde ọmọ rẹ yóò rọ̀ Ọlọ́run o. Olúwa yóò bójú tó ọtọmọtọmọ o. Ẹni tó dé etí yóò gbóǹgbárò yé rẹ o. Inú ọmọ rẹ yóò dùn láti ṣe ìfẹ́ Ọlọ́run. Adé ò sí tọmọtọmọ látòní lo o. O ní ṣọ́fọ ọmọ lọ́dún yìí o. O ní pẹ́ ìṣòro sínú ewé fún ọ lórí ọmọ. Yóò Ọlọ́run láti dá ọlọ́lá látòní lọ o. Akẹ́kẹ́ ayé kò ní tàwọn ọmọ wa. Ọmọ rẹ ò ní di àrísá. Kò ní di àrípòṣe. Lágbára Ọlọ́run ọmọ rẹ dẹ̀ máa rí iṣẹ́ yan. Ògo tí wọn lò rí nílé bàbá ọmọ rẹ lò lé ni o. Ògo tí wọn gbà rí nílé ìyá rẹ lórúkọ Jésù ayọ̀ǹda rẹ̀ fún àwọn ọmọ rẹ. Ìyá náà Bàmí Olúwa yọ̀ǹda rẹ̀. Ayé ọmọ rẹ yóò sọ tuntun. Ogun ṣẹ́ lára ìwà tọmọ rẹ lónìí. Wàá borí ogun tọmọtọmọ. Olódodo rẹ kò ní wà nǹkan retí. Ẹ̀mí ojú kòkòrò kò ní bàlẹ́ ọmọ rẹ bíi Júdásì. wa ni riri ajo lori awon mo re orun osupa yo du o lara tomo tomo eni eleni ko ni je se owo re o wa jere aga yori kini oni rogo ajade apere lori omo owo meji lori mama ori re dori apesi ori re oni dori arukiri ori omo re oni gbabode ori akobi dori ola o dori ola ori yin gba kokoro owo leni o o ye ko lo nu ile yen ninu odun yi oro omo re ma pada ja sope eni bori re ni bi yo yi le lori o ibe yen omo re ma dara egun aye ko ni gun omo re lese eni afiche bi ran si omo re ko ni dele aja mu ijakari wo baje nu ile ile ni ije owo alata ko lu abaje didu lo san so aye o wa omo re ma dun anu juda mu awon omo re ko laarin awon alaseti omo re aje eyan otutu ki meja ni saledo o ni je sa tomo tomo tojo terun ile alaga ki gbe loruko jesu ni wa ireti agbara to jawari ake ninu odo yo jawari ire omo re loni omo re di omo la omo re di omo la eni se o to tun saju omo re asiri re ma tu awon olori owe oni mona yara re o agbara ti eleni ni omo re gbojule yo pada da san o ni fe wa je wa ni yara kolobo omo re oni je tan omo re oni obo o ni tureke soro lori omo o ori atesere oni takora won o ole o bo si ma bo dupe oloyun lo bi malayo oni bi si olayo ko so ninu re gbogbo eyan mo te sa fe sase yori o e mo lorun si o oro re ti dayo jesu oluwa engineer
2: january tawon mo school ti wole mo sa ma wa si bi mama so fọlọrun pe oluwa je kemi ni oleri lori ohun ti mo n ba wa yi ba mo dupe lowo olorun pe olorun ba mi sanwo school mo na 4 million
3: aisha olorun be nikan san gbese 4 million
4: 4 million owo school
3: owo to lero enikan ma bo san
4: o bi jesu
0: ba mi gbe eri keji si
5: mo lo wo omo mi mo wa o na fe jade mana owo lo ma gbe mi o wa na male e gbe moto wa mini mi o gbe moto moto yen fun mi problem mozu ni mo lo Camry as God may have it won gba camera yen lowo mi won de fi fun mi ni venza
4: hallelujah
3: eni ma je won mo pari wo go go go go go
5: oni 80 million
3: 80 million
5: deni
3: omo ma ara moto 80 million fo
4: 80 million
3: sanoro wa laye bayi
4: o wa laye
3: o ma toju re dada
4: Oni
3: obada o gbe kini ide
0: oni ni soje abekunte fe pari oluwa ose o to bere jeje ni jeta olorun ti bo wa se o pari leni o iwo to ba ti darapo ni ni final day ororo ojurere ma jade leni a sa bi ororo ojurere ba gbe lori eniyan a kan ri wupe ohun sun o nji ko re ni kankan ta n lo re a kan sakiyesi wupe ati riran lowo fo won le a ka sakiyesi wipe gbogbo nkan ti egbe ohun se nirorun to ba ti dori ti e nije lo ma nle koko a ka sakiyesi wipe nibi ise onibi ti won ti n promote awon eniyan nije ni won le n kuro nbe idi ta fi ni ki ma gbe ororo oju rere bo labekuta niyen ki n de fun gbogbo eniyan niko kankan lofe bíbélì wípé ó dé òróró sí mi ní orí aago mi sì kó àǹkó sílẹ̀ ìyẹn túbọ̀ sí wípé òróró akọ́kọ́ kan orí wàá ṣẹ̀ṣẹ̀ wàá rí ìdánilójú rẹ̀ lórí tébù rẹ tó bá ti dé pa iṣẹ́ ké ní abẹ́ òkúta ṣé àbèrè fún skating ground ibẹ̀ la máa wà wàá ríre gbà gbogbo ènìyàn jákèjádò ni ó dá ọrẹ lẹ́ni láti fi gbé ètò rédíò prógrààmù yìí lárugẹ kò wá sí iye tó lè fi ránṣẹ́ o ìbájẹ 2000 ìbájẹ 1000 ìbájẹ 500 naira ẹ ti ọwọ́ síwájú ọwọ́ tó tẹ́ síwájú ìbùkún ńlá ló fi gbà o ọlọ́run bàbá alábìyàmọ́ o
6: ààyè ló wà.
7: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
8: From Lagos, this is
9: your
6: 105.5 FM. This is Jordan 105.5.
8: Station with a voice for Untra.

0: wọ́n ṣe sílẹ̀ ẹṣẹ́ ní ẹ̀gán orílẹ̀-èdè níbi tá a dé yá lọ gbàdúrà ó ti gbọ́ pé ṣẹlẹ̀ gan orílẹ̀-èdè kígbe olúwa o ọwọ́ ogun tó owó ogun lé mi ọwọ́ ogun tí mo bá nínú ilé wa wo bí tó tún wá di ogun fún mi tẹ́mi náà tún ń bàjà wàá máa sọ pé ọwọ́ ogun tí mo bá nínú ilé wa tó ń bẹ lára mi ó yẹ fi náà ti jáde wà ní jóná jóná jóná ó yẹ dùà mapota ligabos likatabara legedembrodobo sotẹ lipototo legabos jésù olúwa wa ẹnìkan kígbe olúwa ò lóṣù yìí mi ò gbọdọ̀ sórí burúkú lóṣù yìí gbogbo orí burúkú tó ń bẹ lé wa ẹ fi náà gbé dànù. Oya lana gbina oya dua ma protege tete rigados elimbrados mazuketa librabash lege de Jesu oluwa wa
1: amen
0: gbemi atowole orukọ Jesu ina lati oke ko wonu e agbara ememe ma ko joku sinu mi e bo ti ma lo ko jo seguna Jesu oluwa wa amen bo se se laaro ba me kan samnaisi segun ma daju bo ti kan ma beru chakasi agba olorun ma rin koja wa de bori ogun ka 56 bo ti wa nka wa to ka 9 ibe logun yen ma wole si o de tri be ko se to ba yi pada Jesu alagba bi wa ah ni bi ta de gbogbo oko e ja joko engineer gbe alo le agbara ti ba alo le de de oruko yi bi je ti wa ka Jesu se
2: mo dupe lowo olorun
0: e ja gbo
2: mo dupe lowo olorun ori oke nitori igba ti mo te fe kuro nle gan mi mo pe mo le debi ba mo sha n gbadura oluwa ko je kin debi laya ti ba ti debi pe mo ti ri tu sile be ni mo se so ni ile ki to kuro nle igba ti mo de wa debi ba mo ba won lori prayer na darapo mo wa ri pe awon nkan to nse mi yen inu to n gun mi gbogbo awon nkan yen emi na pe la won ti oju yo lenu te oju yen sese bere ri tori mo won ni bp mi high so ati gba yen oju yen ti mi ki fi ri na dada lati December area ni kini yen ti se
0: last year
2: so mo dupe lowo olorun pe gbogbo awon nkan yen to nse mi ese gbogbo olorun ti ba mi dawo
0: ni o ti ri ti sile be
2: oju ti clear
0: oju ti clear e pa se wo fun Jesu
1: ni oruko na ni lodi ona
2: mo emi bosede lati aye toro
0: bosede lati aye toro e pa se wo fun Jesu kábíyèsí ọlọ́run ẹgbẹ́ rí bọ́sẹ̀dé látàyé tòrò. ẹwọ iṣẹ́ tọ́ba òkè ṣe wọ́n ní fífi bọ́sẹ̀dé háì ojú ń du bọ́sẹ̀dé kò ríran dáadáa bákan náà gbogbo àwọn kankan máa ń gún bọ́sẹ̀dé nínú látàyé tòrò bó ti wọnú program ní ẹ̀mí mímọ́ ní ohun jáde látọ̀run tó wo bọ́sẹ̀dé sàn ó sàn pátápátá gbogbo tó ń ṣe bọ́sẹ̀dé kò ṣe mọ́ ojú tí ò ríran clear lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àìsàn tó gbé wọnú program lánà gbogbo ẹ lọlọrun dáwọlé ó dẹ dẹ ní ìwòsàn ìdí ìjẹrìí bọsẹdì látàgé tòrò nìyẹn àló ń lalú ìkòríta bẹẹ kọjá orí ọfẹ ni má gbàgbé pé orí oṣù orí ọfẹ láwà bọsẹdì rí orí ọfẹ gbà ogun yẹn dẹ wọlẹ gbogbo ẹyin tẹ nílò bóyá wọn náà ojú ẹ oríran dáadáa bíi ti bọsẹdì bóyá gborí ọfẹ yẹn kó oríran àárí ẹnìkan tóun náà ń bẹ lábẹ oríṣiríṣi ogun bíi ti bọsẹdì bóyá gborí ọfẹ kógun yẹn jáde lára rẹ kó wa kó má rí mọ ó dẹ ti rí bẹ kó sẹ tó máa yí padà Jésù olúwa wa mi god bless you níbi tó dé fẹ́fẹ́ ìrìnàjò máa ràn pé wa lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún ní gbogbo ìgbà mo bí wọ́n sub number ní kó ti bá mi sọ̀rọ̀ ó yá.
1: 080
0: yes
1: 33
0: yes
1: 46
0: yes
1: 28
0: yes
1: 61.
0: ọmọ àdára fún ẹ má wàá gbàgbé kan bá mi sọ̀rọ̀ bí wọ́n ti pèrò ìbánisọ̀rọ̀ yẹn fún ẹ bó o ti wá ń bá mi sọ̀rọ̀ má gbàgbé ìṣòro àṣálẹ̀ ìṣòro yẹn máa ní agbára gbogbo ọkàn tó bá wá ló máa sẹ̀rí alkacif kankan la máa lò wobi àti pure water ó máa ní agbára orú ìsọtẹ́lẹ̀ ni wobi sí gbogbo àyẹ̀mọ́ pátápátá tó ti wà lábẹ́ ìgbé kò tipẹ́ orí pé ó faramọ́ mẹ́bí kára kó júlẹ̀ mọ́ aago méjìlá òrò ni ó bẹ̀rẹ̀ yóò parí ní aago mẹ́rin àárọ̀ ọjọ́ kejì má gbàgbé pé orí ọ̀fẹ́ wà fún ẹ láti rí wòlíì tó bá tètè dé tó fẹ́ wá sí ṣòro tó bá ti wá ṣòro mọ́ mi kò sí orí ọ̀fẹ́ yẹn láti rí mi ó dẹ̀ máa dára fojú òní tiẹ̀ Jésù olúwa wa mo ló ti gbọ́ mi kí lọ́wọ́ dé oní ni wọ́n náà máa bọ̀ inú ètò yẹn ó máa ní agbára gbogbo ẹ̀yìn tẹ́ gbọ́ mi ní bẹ́gà máa bọ̀ ọgbà àgùdà pẹ́ sinimá agége agbọ́tikúyọ̀.

0: Trans drive now they listen to so good.
1: I wanna to see
2: those friends that have blocked.
1: Those shit.
2: Hey,
1: but for you, time enjoy it for
2: you. That don't judge it.
1: At the intercessor, I'm ready.
2: You just started.
1: Ego ke.
2: Hey, man.
1: You know yourself.
2: Hey, man.
1: On a shift.
2: Hey, man.
1: Ekpadi olore. Oluwa. Gbogbo to support it. Make you what tell our way. Ever land of four. Onana. Onana. Koni dimo. Asegu. Gbogbo ni di ori mu.
2: All of you on your head.
1: Esere.
2: Amen.
1: I love you boy.
2: You are going to sacrifice.
1: You are the sacrifice. Okay, abale. Eto yo ni ku. Isa ino de ni ku. In Jesus.
2: Amen.
1: Efoni akana mati for.
2: Ya kadite. Unity back. Unity Bank 00 32 39 37 01. Again, Unity Bank 00 32 39 37 01. Freedom Apostolic Revival International Ministry is the name of that account. Or you can use the First Bank account also. First Bank account is 20 14 651906. Again, First Bank account 20 14 651906. Oh, Josam Omoloju Jesu is the name of the account. For request and details, call us on 081 123 2 in 5 places. Or you can use 070 81 16 4090. God bless.
1: Iku ni pa yin o. E jere o. Era nu gba. Okan ya ba. Gbogbo te ba ri.
2: Anyone you see?
1: So for
2: God.
3: Hallelujah.
4: Ori oke o ko sa lo ku ti nse o.
5: Ore ka lo si le ko wa.
6: From Lagos, this is
7: Your favorite tunes are just a click away.
8: You feel it?
7: Jordan FM. Listen now and turn up the voice.
9: This is Jordan 105.5.
10: Station with the voice for entrepreneurs.
11: Loro ma se, irialu oya ma se. Tojuma bati maniri ma se. Ojumo ne makiri o ma se. Ase Oluwa ni. Gbogbo eyan san bi akoko ire owuro de. E wa gba iyanu latenu baba wa ninu Oluwa. Apostle Dr. SM Mustafa JP. Baba se bi oba. Oludasile ijo Olorun Seat of Christ Golden Church. Land of Reality. The National Camp Mwani Shebioba International Power Line Camp Kilometer 54 Igosi Ibadan Expressway Lufu Wakwa Ipele Ogun Aposu Oya
12: Tewa Esuwaju sa Asete no me jade Noru ko Jesu te Nazareti Ounti aye gba no woe To ti wakakri Noru ko Jesu Oya bapada Iye man bapada ni Mwale rope o leri gba Tori won lu agbara kan lati gba lowo e won lu ase kan lati gba lowo e awon to gba won lagbara ju won lo ni en to ba lagbara ju yan lo ma nfi agbara gba nkan lowo eyan ni mo ti jade bi wuli ti mo so si aye e pe ohun ti aye gba lowo e o ya gba pada iba je ni yara okokun iba je nu ogun awon agba pelu ipa ati agbara o ya gba pada gba pada gba pada gba pada gba pada gba pada gba pada gba pada gba pada gba pada in the name of Jesus so pe mo gba pada egbo elesa ko dire da fun yan eyan mo gba duwa toro ma ngbo ni ase to tenu mi jade lone loruko yi obi odide
13: amen
12: lo se bi oba
13: amen
12: yesu oluwa wa
13: amen
12: mo ki gbogbo eyan mo lorun mo de fe ki emi ati eyin ka jo yin olorun lone wa gbe owo esoke wa so pe oluwa o seun
13: oluwa o se
12: so pe olorun mi o se
13: olorun mi o se
12: gbe bi esoke so pe oluwa o se
13: oluwa o se
12: to gbe bẹ̀rẹ̀ sọ pé olúwa ọṣẹ́ yípo olúyàrá ẹ yípo yípo yípo yípo yípo mọ yípo sọ pé olúwa ọmọ ṣe èmi náà lélẹ̀ èmi náà rí ọ̀tá ọ̀pẹ́ máa ti kú ni ṣùgbọ́n mo wà ní alàyè ọkọ̀ mo ní ìrètí iwájú rẹ olúwa nítorí pé mi bá wà ìrètí ń bẹ mo ní ìrètí inú rẹ mo lè mọ̀ pé wà á dá mi láre ẹ̀dá nìmọ̀ díẹ̀ ẹgbẹ́ iléeṣà oní ni friday a ti gbàdúrà a ti ṣèṣọjí ọjọ́ kẹni títí di ọkẹni tí sì àná ní aboru a dẹ̀ rí ọwọ́ ọlọ́run wọ́n gbọ́ iléeṣà olè ló máa wá jẹ́ kòǹkárí tábà kó kòǹkárí ní àkótán ló ń jẹ́ bẹ́ẹ̀ ó máa ní agbára sà ìṣọ́ òru ní mo máa invite yẹ gangan ìwọ́n tó ń gbọ́ mi já pàdé ní sọ̀rọ̀ ilé mi fẹ́ kó mi ṣe ìgàdùn láti máa ṣe a máa ń pè ní òru gbàrà mi fún mi ara ń bẹ nínú ètò fẹ́ dà o láti dára instead kó dára àìmọye ọ̀nà tó ń jẹ́ kó dá wọ́n fẹ́ gbàrà ẹni ìwọ ni kó mọ̀ pé nǹkan bẹ́nù rẹ ọ̀rọ̀ bẹ́nù rẹ ìṣe bẹ́nù rẹ ara bẹ́nù rẹ ṣùgbọ́n jájọ gbàdúrà papọ̀ àṣírí ni ṣo gbọ́ program ẹbí kan rí pé gbàrà mi fún mi olúwa ló fàṣírí ẹ hàn àjọ gbàdúrà lásù ìgàdọ̀ road hotel bus stop ọkọ̀ olóyún event center àdìsẹ́rí ọba church jápàdé mbẹ orí òní máa ní agbára sà mo sọ tẹlẹ ayé ẹ máa dìde ayé ẹ máa dìde ayé ẹ máa dìde mo ti sọ fún wa pé lúfà pẹ tí o sùn yìí on the 22 na máa pàdé ní lúfà pẹ ó lè máa kú fúnra kan síwájú ọjọ bẹẹdẹ wòlí on 27 ọjọ iléyà gangan ni bẹẹ ni ẹ gbọ́ mi sà mo pa láṣẹ ayé ẹ máa dìde ìlú ìbàdàn láti ṣe on 27 ọjọ wednesday ó bọ́ sí ìpàdé agbára láti ṣe bí ọba ibẹ̀ láti bá ṣe but on the 22 ẹ̀bùn wòlíì kí ni mo pè é ẹ̀bùn wòlíì ìran rẹ gbọdọ̀ ṣe mo gbàdúrà lóko jésù ìran rẹ máa ṣe ìran rẹ máa ṣe ìran rẹ máa ṣe nígbà tí dáfídì wà ní oko wọn a mọ̀ pé ó ní ìran ibi tó wà báyìí kò túmọ̀ sí ibi tó gbò rẹ dé ibi tó lọ mú ọ lọ jìnnà but ẹ gbégbèsè èèyàn máa ń gbégbèsè dáfídì gbégbèsè ogun rẹ jáde kò wòran gbà tó débi ogun ó kọjú sí gbòòrò aláti òmìnira ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ogun òmìnira máa ń dáàyàn dúró ẹ gbọ́dọ̀ gbà fún wọn lẹ́yìn náà èèyàn súnmọ́ wòlíì mo fẹ́ràn dáfídì kò fi ọ̀rọ̀ wòlíì ṣeré abájọ tí ò mẹ́sàn ogun kódà nígbà tó kọ́ ẹ̀rúfẹ́ kẹ́rùtọ́ kọ́mọtà kóyàwó ẹ̀ ọlọ́ba wòlíì ṣé ogun eléyìí ti ń bá lọ sí ẹ̀yìn ní tẹ́ àwọn náà ò ní tẹ́ tí màá bá ogun olóòbà tí ń bá ba ṣé màá lè gba ìyàwó àtọ́mọ àtẹrù padà wọ́n ní gbogbo ẹ̀ pátá ló gbà padà mo sọ tẹlẹ o ma le o ma ba wa gba padà o ba gbọ́ pé wòlíì ń tẹnumọ́ kankan mẹ́sàn-án kó débẹ̀ kó owó tó ṣẹlẹ̀ o fẹ́ gba ẹ̀tọ́ ẹ sórí àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ lónìí mo fẹ́ kó kàn rí àpẹẹrẹ kódà ẹ tó ní òru lórí òun náà wà bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ mo fẹ́ kó rí àpẹẹrẹ iye tó máa ṣẹlẹ̀ lóru òní tó mọ̀ pé wọ́n ń fi ọ̀rọ̀ wòlíì ṣeré.
8: Kó ṣe pé ẹ̀gbàdúrà.
14: It's not that you did not pray.
8: Ẹ̀gbàdúrà náà.
14: You pray.
8: Kó ṣe pé kò sọ òróró lórí yín.
14: Not that you not carry anointing on your head.
8: Òróró wà ń bẹ.
14: You carry anointing.
8: Kó ṣe pé ẹ̀ ní pè.
14: It's not that you don't have calling.
8: Ìpè wà ń bẹ.
14: You have calling.
8: But it is very unfortunate ìgbà tẹ ń gbàdúrà yẹn ẹ ń gbàdúrà bí ordinary men ẹ gbà bí men of God.
14: Ó ṣe ni láàánú pé when you are praying like bí ènìyàn lásán ẹ gbàdúrà like you are anointing man of God.
8: Olúwa a

0: mẹ́da.
1: Ọlọ́tẹ̀mídà.
0: Sọpẹ́ bàbá.
1: Bàbá.
0: Láti mẹ́da.
1: Láti mẹ́da.
0: Olúwa ara mi lọ́wọ́.
1: Olúwa ara mi lọ́wọ́.
0: Ẹ fún mi lọ́wọ́.
1: Ẹ fún mi lọ́wọ́.
0: Ó yà dùá. Sọ́ọ̀sídìẹ́ kọ́ mọ́jú kò sọ ọlọ́run fi sílẹ̀ pa láti fún mi èmi náà fẹ́ gbowó gidi ó mọ̀ páwọn owó tó ń gbà yẹn kò í sí àti tójọ́ gbogbo owó tó ń gbà láti yẹ láti january èlò lọ́wọ́ làkáǹtì ẹ̀ bíkọ́ wọ́n yìí sọ́wọ́ gidi àwọn kan gbowó gidi bóyá ni yóò ti gba 90 million tí ò ní tẹ̀kan náà so owó náà nídìí ẹ̀ sọ́ọ̀sídìẹ́ yìí tó bá lágbára fi sọ́ọ̀sídìẹ́ kọ́ mọ́jú kò fi bẹ̀rẹ̀ má dúró dé yàn má sọ fẹ́ nìkan kan sọ́ọ̀sídìẹ́ kò gbọ́ tọ́ lọ́wọ́ ṣe wọ́n pàṣẹ ọ̀nà rẹ̀ máa là wọ́n rẹ̀ rẹ̀ là ẹ̀dà nẹ́ẹ̀mà jì kọ́ àká nàbà ẹ sílẹ̀ 30 32 67 02 85 Mustafa Solomon Moses Oni ló máa gbé jáde ní First Bank lórúkọ Jésù wàrà àánú gbà mo ní wàrà àánú gbà mo ní wàrà àánú gbà wà dẹ̀ rógolo ó dẹ̀ dára fún ọ lórúkọ ọlọ́jọ́ bí òní oní wedding anniversary lórúkọ Jésù ọ̀run kó gbàdúrà ayọ̀ ìbùkún ìrànlọ́wọ́ àti àánú láti òkè kó wọnú ayé rẹ kó wọnú iṣẹ́ rẹ ó dẹ̀ ṣe bí ọba Jésù olúwa wá celebrate oní. Mrs. Falasade, happy birthday to you. Oh, Nick.
2: On social media.
0: Loruko e wan bi, loruko je e ora anugba.
1: Amen.
0: O le ora anugba.
1: Amen.
0: Wa de se bi oba.
1: Amen.
0: O ra jade. Gbogbo eyan mo Olorun ni Canada, e get ready. O ma ni agbara, wo li detan, ni inu osu kefa, wo li ma be lu yi wo. Gbogbo eyin ta fe jo lo si Jerusalem, Jordan, e ku mura, le inu osu kewa, ojo kejila si ojo kokedelogun. Loruko je wa ra anugba.
1: Amen.
0: Wa de se bi oba.
1: Amen.
0: Bless apere Boy, mo ni bonu boy, Jesus. Oya ti bapara.
1: Amen.
0: Anu ni defun.
1: Amen.
0: Wa de se bi oba.
1: Amen.
0: Jesus, Oluwa wa.
1: Amen.
0: Oju sene kan fi da loju pe

0: Ọ̀gọ̀gọ̀ gọ́rọ̀bì gọ́rọ̀bì ọmọ òde ìjẹsà.
1: Fílẹ̀dùmọ́rẹ̀ ọba òkè.
0: Ẹ wí fáwọn sògòdò fíofíò ọmọ oní ìtàgé. Ọmọ onítàgé ọ̀lẹ̀lẹ̀ wípé àgbàlagbà ọmọdé tún dé sórí ètò lónìí o. Ẹ̀kọ́ ń gbóná èdè ẹnu ìràwọ̀ ó ṣògun bà ẹ̀mọ yọ ọmọ láàárọ̀ yìí.
1: Lójoojúmọ́ Elédùmarè aṣọ́gbọ́.
0: Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá a máa sọ wípé orílẹ̀ àbábọ̀ káfò ṣàálẹ̀.
1: Elédùmarè aṣọ́gbọ́. Pọ́pẹ́ wa bàbá o.
0: Orí ẹni lolùlànà wá sílé ayé.
1: Pọ́pẹ́ wa jí ó bà. Elédùmarè rọ́bà láṣẹ.
0: Wọ́n ní orí ọ̀hún náà ni máa ń gbé ní pàdé aláore. Odò Fátímọ fi wọlé lẹ́ẹ̀kan sọ pàtàkì orí lóde ayé ni o. Ìwọ̀nràn olókun abaralé koko bí orí ọta Adífá fún orí àpéré ọmọ àtàkàrà Ṣọlá.
1: Nítorí Michael Adéní mi.
0: Ẹgbọ́ kí ni àwọn bàbá wa ń pè ní orí, kí ni wọ́n tún orí sí ìtumọ̀ wo lórí jẹ́ gan lọ́dọ̀ tiyín orí mélòó ni ọmọ ẹ̀dá ní lóde ayé gan. Àti wípé ta ní jẹ́ àjàlá mọ̀ pín. Kí sì ni iṣẹ́ tí a gbà wípé Ọlọ́run ọba mi Elédùmarè ó gbé fún àjàlá eléyìí tí àwọn ọmọ ẹ̀dá èèyàn ta fi wá sí ilé ayé yìí. Àjàlá mọ̀ pín kí ni iṣẹ́ tí a gbé fún nípa ẹ̀dá ọmọ ènìyàn tí ó wà lóde ayé. Ẹ̀rí olúwa gbẹ̀mílékè ọmọ Adébà olùkọ́ tèmi. Ti ìgbà ojúmọ̀ sí MC ìràwọ̀ àgbàlagbà ọmọdé ti ń pẹ̀gbẹ́ bàbá ẹ̀ lóko. Àwọ̀ ẹ̀nílé ṣogidi lomi agbára tí Elédùà fi jogún fún ilẹ̀ náà. Bí o bàbá ń sọ nípa orí. Kìí ṣe orí tí gbogbo wa ń gbé kiri yìí nìkan ni wọ́n ń sọ nípa ẹ̀. Ó tún ní àwọn nǹkan àṣírí nínú ẹ̀mí tó rọ̀ mọ́. Àwọn nǹkan àṣírí ọ̀hún sì so mọ́ kádàrá gbogbo èèyàn lóde ayé. Àwọn bàbá wa nílẹ̀ káàárọ̀ òjíire gbàgbọ́ wípé ẹnìkan bẹ tó ṣẹ̀dá ọ̀run àti ayé ta wà nínú ẹ̀ yìí. Elédùmarè sì lórúkọ ẹ̀.
2: Ayé mi bàbá kò ràn mí lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ wọ́n gbàgbọ́ wípé ìgbà tí Elédùmarè ń ṣẹ̀dá ayé àti àwọn gbogbo tó wà nínú ẹ̀ ó ní àwọn tó wà pẹ̀lú rẹ̀ o.
2: Inú mi dùn kí má mo ṣì bàbá.
0: Lára wọn náà ni àjàlá mọrí tí a tún lè pe orúkọ rẹ̀ ní òrìṣà ńlá. Wọ́n ní orí tá à ń gbé káàkiri inú ayé yìí ni wọ́n ń pè ní orí òde. Torí pé orí tá à ń lò ní òde ayé yìí ó tún yàtọ̀ sí tá à ń lò nínú ẹ̀mí. Wọ́n ní ohun gbogbo tí ẹ̀dá ń gbé ṣe láyé inú ẹ̀mí ni wọ́n ti ń ṣàkóso ẹ̀. Abájọ tí Yorùbá sọ pé orí tí yóò dá dé inú agogodẹ ló ti ń wá. Wọ́n lórí tí ó lulẹ̀kẹ̀. Orí tí ó wọ aṣọ àlárì tí ń taná yanrin. Orí tá yóò máa wáré fún. Wọ́n nínú agogodẹ ní ti ń wá o. Orí méjì kan wà. Wọ́n pè kan ní orí inú wọ́n sì pe èkejì ní orí àpéré.
2: Ọba tí pé kó yẹ ni.
0: Nínú orí inú láti rí ìwà èèyàn nínú ayé ta wà
2: yìí.
0: Abájọ ta fi máa ń ṣàdúrà pé orí inú mi má ba tòde jẹ́. lara ori apere lati ri ayan mo ipin ti a gbe wa sile aye won ni ayan ma ma yi pada ipin a ma yi pada oda akunle eyan gan ma yi pada sugbon apere eda o le yi pada ori apere wa lo je akunle eyan ta fe je laye ori meta tu wa ninu ori apere ori akunle eyan akunle gba ati ayan mo e ba suma won baba wa dada nbenu odufa ah eran leti odufa ohun so pe o gbe yonu oni orisi ori meta ni be lodo ajala mo pin ajala mo pin ori meta ni be lodo re te da ba ti dodo e lati gba ori akoko ni ori seku ori lemere ati ori afuwape awa je se bayi laaro e e di ori yin mu bi te wa gori mi apere ori mi matako mi o ojo to ba npin re bo ma so po sin le o ori leja fin labu ori lagbo fin kan gbangbangban ori na lo gbe esin to ma raye npe ni kutupa ti fin gbele olowo ori wa oni ta ko wa o
2: ayeraye olorun olupe ni leke ta o gbogbo awa yoyo
0: ta ba wonu oro ori yi ori oro to sodo sinu e awon ohun ta le gbe jade ta fi keko dada ninu oro ori lasan opo gan o okan mu le efe laaro eni tori gbogbo awon ori ta da ko yi gbogbo won na ni won ni ohun ti won iwa to so mo won awon igbe aye won ni ode aye ati ninu emi won lori ta nlo lode aye bi o tun yato si tinu emi o awon baba wo ma ki mi ba won pe kare omode oki wa pe atiku amojuba wa kaabo si ori ikani alalubaka taaro ti oni Jordan 105.5 FM Lagos ohun mi ohun yin my voice your voice awon ri kan wa te eyan gbudo binu won be da ba binu won abo pori won ni bi to pe won ni bi eyan ka ba mo pe ki lohun se fun awon ri kan si wa eyan yan won je akabese olorun Peter Olaniyi na lo moju ero fun mi laaro iyowo re o ran kan so ohun laaro idada ngbe mi lo skoda lo ro toni pelu bi oju ojo se ri fere fe jogi o wa fun mi lawon orin to ba igba mu emi na wa so awon oro to je wipe eko ni tawon eyan ba ngbe mu laaro yin se ni o ma gba la awon yagi yagi ona bayo le to te n lanfani lati ma ba pade laaro yi to ba je igba kokoko te yin gbo re yẹ̀rọ kíni mi ọ lọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ abíṣujọ kọ fọmọ kẹrù ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ̀ ilá kájọ mọ̀ lọ ń lè bàbá tó bí mi lọ́mọ̀ ó máa lò bẹ́ẹ̀ agbóbi ojú ọjọ́ ṣe rí o bẹ́ẹ̀ ọjọ́ òdó dẹnìkan jáì tànà tí ń tàn ní ṣe ni gbogbo ẹ̀gàn lọ tí ń tìǹ tìǹ gba ọláwọ mìíràn onímọ̀ lọ́jọ́ kẹjọ nínú oṣù karùn-ún ọdún 2026. omo eni ba de ja wi wa la peter la ni yi o fa ba re dada o owo re le owo re amulele la ro yi alo polowo oja bi e ta ba ti wa pada de a mo te si waju onun pataki kan ti mo ni fun wa la ro yi lori eto eri oluwa gbemileke adebayo yo wona lonely mc rawo na ni o agbalagba mode tin pegbe gba be loko akeremase yan jago leden to gba osun bi en ti o mo bi oran re mo sese n bo ni omi o ti de e wa nkan fidile tabi ke fidile nkan orun ke kin se ru asiko yi

gbogbo àwọn nǹkan tẹ nílò pátápátá tí yóò jẹ́ ọ̀nà àbáyọ fún yín gbogbo ẹ̀ náà ló sodo sórí ètò yìí. Gbogbo àwọn nǹkan tí ẹ jẹ àǹfààní ẹ̀ pátápátá ní fi dẹ́yẹ sí fún yín rárá o lórí ètò ìṣẹ́. Ẹ mọ̀ wípé ìkànnì Jordan 105.5 FM a kìí bá wọn rin ìrà tí ò bá lọ́mọ nú. Bẹ́ẹ̀ sì rèé akiri kọfá kìí ṣẹgbẹ́ àgbélé kọfá.

0: Ebokini benefits online business. Àwọn àǹfààní wo gan l'online business ilé ṣe fún wa? Wọ́n ní bí ayé ṣe ń lajú sí náà ni gbogbo nǹkan yàtọ̀ sí. Láyé ìgbà kan ní ìgbà àwọn bàbá wa dáadáa sẹ́yìn tí kò tí ì sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí ò tí ì sí àwọn kọ̀m̀pútà lóríṣiríṣi eléyìí tó wà lóde ìsìn. Nígbà yẹn wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan wọ́n ń là wọ́n ń lu. Ṣùgbọ́n bí ọ̀làjú ṣe wá ń dé sí bí gbogbo ẹ̀ ṣe ń rọ̀ṣọ̀ mí sí lápá bí nínú ayé. Iṣẹ́ òun òṣì tún wá ń pọ̀ sí. Àbí mi lèmi kàn ń ro tèmi bẹ́ẹ̀ ni. Àmọ́ ẹja ṣe báyìí àwọn tí wọ́n mọ̀ ń lò dáadáa ẹja ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àwọn ẹ̀rọ alágbèéká smartphone eléyìí tá à ń gbé káàkiri àti àwọn ẹ̀rọ míì tó jẹ ayára bí àṣà bíi laptop. Àwọn tó mọ̀ ń lò wọ́n fi ń là wọ́n fi ń lu. Àǹfààní táwọn kiní yẹn wà fún kìí ṣe pé ká gbé dání gẹngẹ ká fi máa dẹngẹ póòsì kìí ṣe pé ká fi máa ṣakọ. Àwọn òyìnbó tí wọ́n ṣe ó ní táwọn ṣe fún ṣùgbọ́n nígbà tó yá ọlọ́run wá ń fún àwa ní ìmọ̀ àti òye ọ̀nà tá a gbà táwa náà fi fóònù ọ̀hún àbáwọn ẹ̀rọ alágbèéká smart kinní kan laptop nǹkan oríṣiríṣi wọn àwọn ẹ̀rọ ayárabíàṣá wọn ó ní àwọn ohun tá a fi ṣe tí ó dowó tí ó bí ọlá fún wa. Ẹlòmíì ẹ máa rí látàárọ̀ dalẹ́ orí TikTok ni ó wà yóò mọ wo fọ́nrán fídíò ni ó sì pàtẹ o. Ìgbà tí mo ṣe àwọn ìwádìí kan lẹ́nu lọ́lọ́ yìí mo rí wípé mo béèrè pé kí ni àwọn àǹfààní àwọn iṣẹ́ àwọn ohun téèyàn lè ṣe lórí ẹ̀rọ ayélujára tó máa mú ìtẹ̀síwájú bá ayé èèyàn wọ́n jẹ́ kó máa yé mi wípé àwọn ohun tí yóò jẹ́ kí ọ̀rọ̀ èèyàn dayọ̀ kọ́nà àbáyọ wọlé ipò pọ̀ dáadáa lórí ẹ̀rọ ayélujára bí ó ṣe jẹ́ ohun àmúṣọrọ̀ tó náà ló tún jẹ́ ohun tí ń kó bá èèyàn téèyàn ò bá ti mọ̀ ọ́ lò ṣùgbọ́n tó o bá ti mọ̀ ọ́ lò dandan náà ni kó ṣe kíni kó já gbangba. Kò sí irú ọjà tó léwu kó o máa tà kò sí irú iṣẹ́ tó léwu kó o máa ṣe tó o bá ti mọ nǹkan tó ń ṣe dandan náà ni kó o rọ́nà àbáyọ. Níwọ̀n ìgbà tó o ti ní fóònù tá à ń sọ nípa rẹ̀ yìí tó ti wà lọ́wọ́ ẹ tó ti ní lọ́wọ́ tó ń ra dátà sórí ẹ̀ tó wà lórí Facebook tó wà lórí Instagram tó wà lórí YouTube tó wà lórí TikTok tó ti wà káàkiri orí ẹ̀rọ ayélujára tíwọ náà ti ní orúkọ tó ti ní brand ara rẹ̀.
1: Bí bàbá Adékúnlé Lájó alátìlẹyìn ẹgbẹ́ wa ni.
0: Tó tún wá ń gbọ́ rédíò pàápàá jùlọ àwọn ètò yìí ọ̀nà àbáyọ tí a máa ń fún yín ní àwọn ọ̀rọ̀ pàápàá tá a máa ń pè yín pé kẹ́ ẹ wá fún ìdánilẹ́kọ̀ọ́ lórí bẹ́ẹ̀ ṣe mọ bí wọ́n ṣe ń pa owó lórí ẹ̀rọ ayélujára.

0: 105.5.
1: Get on the train.
0: Follow us on social media.
1: Facebook,
0: Jordan 105.5 FM.
1: Twitter.
2: Ṣẹlẹ̀ kí ló fà á tó jẹ́ wípé àsìkò tí àṣeyọrí ọmọnìyàn bá jáde tán òun làwọn èèyàn máa ń gbé àwọn tí ò tọ́ jáde nípa ènìyàn. Ẹ̀lú ẹ̀káàrọ̀.
3: Ẹ̀káàrọ̀
2: sà. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí. Hello.
3: A máa ṣe torí ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ láwọn ayára gbé èèyàn wà lórí ayélujára.
2: Bẹ́ẹ̀ ni.
3: Ṣé kò yẹ kóun náà.
2: Ojú òpó bàbá yẹn ò dáa. 09063352. Àṣìṣe ni ìdínú tó fi jẹ́ wípé àwọn nǹkan tẹ̀ mọ̀ pé kò tọ̀nà ẹ gbé kúrò lórí fóònù yín. Àwọn nǹkan tẹ bá mọ̀ pé kò dáa láti fi sí orí fóònù pé kódà kọ́mọdé gan rí lórí fóònù yín ó lè di wàhálà ẹ gbé kúrò ẹ yọ kúrò lórí fóònù yín. Irú arábìnrin yẹn ń sìn ó ṣàṣìṣe ọ̀tọ̀ ni nǹkan tó fẹ́ fi sórí Facebook tó fi lọ fi irú nǹkan bẹ́ẹ̀ fọ́nran fídíò bẹ́ẹ̀ sórí Facebook kó tó di wádìí wípé àwọn ayára bí èèyàn lórí ẹ̀rọ ayélujára wọ́n sáré mú sọ́wọ́ pé ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ wá dé tí ọlá dé òun ni wọ́n ṣẹ̀ wá gbé jáde ìyẹn wá di ohun tí gbogbo ayé ń rí pé àṣírí èèyàn báyìí ni ení gbá kan àwo kan ẹ dẹ̀ mọ̀ wípé social media àwọn judges orí social media wọ́n le ju judges orí ayé lọ.

0: ẹ̀ṣẹ̀ rere o à ń tẹ̀ wájú onímọ̀ james adesina ti wà nílé agodo fún wa láàárọ̀ yìí ẹ káàárọ̀ baba.
1: ẹ káàárọ̀ àtọkùn yẹn kú ètò mo kí gbogbo ẹ̀yìn ara lé àkójúmọ́ ní gbogbo ibi tí a ti ń gbọ́ mi. James Adesina the unselfish CEO dókítà professor orí ètò
0: ọ̀nà àbáyọ ọ̀nà ebu a lọ bẹ o. lónìí kí ló ń tí ẹni fún wa tí ó tún bí owó bí ọlá fún wa láàárọ yìí.
1: ẹ ṣe púpọ̀ fún gbogbo àwa tí a bá ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí.
2: Jordan 105 FM Instagram Jordan 105 FM Lagos.
1: Àti àwa tí a ti rí pé ilé tá a wà level tá a wà pé kò tẹ́ wa lọ́rùn tá a ń wọ́nà àbáyọ mìíràn tá a ń wá iṣẹ́ mìíràn láti ṣe torí èmi a máa sọ pé ọ̀nà kan ò wọ́jà o gbogbo ọ̀nà ló gba ọjà nǹkan tá a fi ń pè ní ọjà nìyẹn. So tí ó bá jẹ́ pé iṣẹ́ kan la bá ń ṣe nǹkan kan la bá gbójúlé pẹ̀lú bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ báyìí mo fẹ́ sọ fún yín pé kò kí ń ṣe nǹkan tí ó dáa. Ìdí ni pé àwọn olówó ń lówó sí àwọn tí ó sì jẹ́ mẹ̀kúnù wọ́n ń tálíkà sí ni o ìyẹn àwọn mẹ̀kúnù tí wọ́n jára wọn sórí ẹ̀rọ ayélujára àwọn mẹ̀kúnù tí wọ́n tún wáṣẹ́ kúnṣẹ́ ọwọ́ wọn àwọn ni a lè sọ wípé wọ́n ń tálákà ṣùgbọ́n ìdí tó lówó fi ń lówó sí lójoojúmọ́ ni wípé olówó a máa try new things a tún wò pé old things tí mo ti ń ṣe yìí
0: yẹn ń ṣe mí
1: kí n tún ṣe mí wọ́n máa ń ṣe mí wọ́n á tún ṣe mí wọ́n á tún try ilé wọ́n á tún try ìyẹn tí ìkan ó fi já sínú ọ̀là fún wọn ìdí nìyẹn tó lówó fi mọ lówó sí i àti pé ta bá ń sọ̀rọ̀ nípa pé àwọn nǹkan tó lówó ń ṣe olówó máa ń ṣe investment olówó máa ń invest nínú nǹkan tí wọ́n ní wọ́n ó invest nínú rẹ̀ láti tó bí sí i nǹkan tí olówó fi mọ lówó sí nìyẹn ẹ wá gbọ́ tí ò bá sí ìṣòro kò lè sí ọ̀nà àbáyọ tí ò bá sí problem kò lè sí tí ò bá sí problem kò lè sí solution bí orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe ń la àwọn ìṣòro kọjá lórí ètò ìṣúná wa lórí ọrọ̀ ajé

ẹni tí ó ti fìgbà kan jẹ mínísítà fún ọ̀rọ̀ òkè òfurufú ìyẹn ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú ìyẹn chief olóyè

0: ọmọ lórúkọ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí wọ́n ná ní ọjọ́ tó ná ló bímọ ọjọ́ tó tún fẹ́ sọ ọmọ lórúkọ tún ló lásídẹ́ǹtì wọ́n ní ásídẹ́ǹtì ló wáyé lánàá tí ń ṣe ọjọ́bọ tọ́sídẹ̀ ní alẹ́ ní ìpínlẹ̀ ogun alẹ́ àná eléyìí tí wọ́n sì ní ohun tó fa ìjàmbá ọkọ̀ ọ̀hún òun ni kí ìjánu ọkọ̀ ìyẹn break kó bàjẹ́ ó fẹ́ẹ̀lì wọ́n ní òun ló fa ọ̀ nígbà tí wọ́n ṣe pípọ̀ ṣinṣin bí wọn yóò ṣe ìsọmọlórúkọ ọmọ rẹ̀ pọ́tébù ló ní
1: jọ́dún
0: wípé òun àti ọkọ̀ míì wọ́n sọrí mọ́ra wọn kọ́lọ́run ọba mi kó ṣàánú kó bá wà pẹ̀lú pọ́tébù bẹ́ẹ̀ sọ́rí broda èbó ni mo fi kí ọ ó wà nínú ìwé ìròyìn daily post náà láàárọ̀ ti tòní àwọn ìròyìn tí a mẹ́nuba láàárọ̀ èrè lórí ọ̀tún ìwé ìròyìn fún ti òwúrọ̀ tòní ẹjẹ́ ń lọ sókè tí bá padà dé ohun tẹ́ fẹ́ bá mi dá sí ohun tó ṣẹlẹ̀ nílùú èkó ẹni lágbègbè èkó ẹni ṣùgbọ́n ojú tẹ́ bá fi wo àti àmọ̀ràn tẹ́ lè gba irú ẹni bẹ́ẹ̀ à ń padà bọ̀.
2: Ọ̀tún nù wé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM ó bá lè gùdẹ̀ bí ẹyẹ ìjì.
0: òní ọjọ́ ẹtì friday ọ̀túnúwé ìròyìn abala àgbéyẹ̀wò ohun tẹ́ fẹ́ bá wa dá sí láàárọ̀ èrè o màá gé pépèpé torí àsìkò láti lè gba ìpè ẹ̀yìn ara lé dáadáa ẹ̀tẹ́ bá wa bójú wo ó náà ni wípé ìlú èkó èló ti ṣẹlẹ̀ ní agbègbè kan sí agbègbè kan ṣùgbọ́n ẹjẹ́ sọ báyìí ọmọdébìnrin kan ló ń bá bàbá kan ṣiṣẹ́ wọ́n wá ránṣẹ́ wípé gbà owó mọ́tò rèé o lọ gbé nǹkan báyìí wá ohun tá à ń jẹ náà ni wọ́n ran pé kó lọ gbé wa pé onímọ́tò ti wà ní ìyànà pàjá lọ gbé nǹkan tí o fẹ́ gbé lọ́wọ́ ẹ̀ kó kó ₦20,000 fún un nígbà tọ́mọ máa lọ ó ń bá wọn ṣiṣẹ́ ni o kì í ṣe pé ó ń gbé pẹ̀lú wọn o nígbà tọ́mọ máa lọ wọ́n retí wọ́n remú wọn ò rí wọn ò rówó wọn ò rọ́jà wọn ò rí ọmọ kí ló ṣẹlẹ̀ wọ́n pe dírẹ́bà tó fẹ́ lọ bá nọ́mbà dírẹ́bà náà ò lọ bóyá mọ̀ nǹkan míì máa ń ṣẹlẹ̀ téèyàn máa rò pé kí ló lè ṣẹlẹ̀ inú ìpayà ni wọ́n wà ọmọ ọlọ́mọ níbo ló lọ ká má fọ̀rọ̀ gùn wọn ò rọ́mọ ọ̀hún tí tọ́jọ́ náà fi lọ ọjọ́ kejì wọn ò rí nọ́mbà ẹ̀ pé ìyá ọmọ tí ń lọ ń bá àwọn tí ọmọ rẹ̀ ń bá ṣiṣẹ́ ó ti ń sọ fún wọn pé kán bóun wọ́mọ òun kán bóun wọ́mọ òun níbẹ̀ ni bàbá yìí ti rò pé kójú má rí bí àmà ní dáràn wọ́n wá fi tó àwọn agbófinró létí àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn tírèsì nọ́mbà ọmọ yìí tru fóònù tó ń lò ìyẹn iphone wọ́n fi icloud ẹ̀ wọ́n fi mọ ibi tó wà àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lẹ́yìn bóyá ọjọ́ kẹta sí kẹrin tán ti ń wa tán rí wọ́n track wọn mọ ibi tó wà wọ́n pe bàbá òun tẹ̀lé àwọn agbófinró wọ́n débẹ̀ ẹ má gbàgbé wọn fi rí ọmọdébìnrin ìyá ẹ ojoojúmọ́ ló ń délé àwọn bàbá ẹ ní ìṣẹ́jú pé kán bóun wá ọmọ òun nígbà tí wọ́n máa débi tí ọmọ wà tí wọ́n trace táwọn agbófinró débẹ̀ wọ́n bá ọmọ ẹ̀gbọ́n ọmọ yẹn àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n tán ń ṣe yáúyáú iṣẹ́ yáúyáú ni wọ́n náà wọ́n ń ṣe ọmọ tán ń wá ẹ̀gbọ́n ọmọ àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n àti ìyá wọ́n láwọn wọ̀nyí ni wọ́n jọ lọ́wọ́ sí pé tán ti ń pe bàbá pé àwọn ajínigbé àwọn ti jí ọmọ gbé o torí owó kan tí wọ́n gbọ́ pé bàbá yìí gbà bí owó ìfẹ̀yìntì ẹ̀ tó fẹ́ fi bẹ̀rẹ̀ business tọmọ yẹn gbọ́ bóyá olóògbé sí ìyá ẹ̀ létí àtẹ̀gbọ́n àtọ̀rẹ́ ẹ̀gbọ́n wọ́n bá jọ fọ́ọ̀mù gúrúùpù pé ẹja adọ́gbọ́n jí lágbájá gbé a fi gbowó lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n owó ti wá bà wọ́n ibi tá a wá ń lọ láàárọ̀ yìí rèé wọ́n ti wà lọ́dọ̀ àwọn agbófinró ṣùgbọ́n àwọn àgbààgbà àdúgbò àwọn tí wọ́n mọ̀ pé wọn tó bá bàbá ẹ̀ sọ̀rọ̀ yóò gbọ́ wọ́n wá ń bẹ̀ wọ́n tẹ̀sí ti fi bàbá sínú wàhálà ìpòrúru ọkàn láti bí ọjọ́ 5-6 tààrọ̀ mọ tó jẹ́ pé ìyá ọmọ yìí ó tún sọ wípé kán bóun wọ́mọ òun àṣé ìyá gan lọ́wọ́ nú pé kọjọ jí ọmọ òun gbé wọ́n wá ní kí wọ́n wá ń bẹ bàbá yìí wípé kí ó sọ fún àwọn agbófinró pé òun ò ṣẹjọ́ mọ́ pé kó jọ kó dáríjì wọ́n wípé owó tó ná nípa bó ṣe lọ sọ́dọ̀ ọlọ́pàá gbogbo ìrìn àjò tó ń rìn àwọn ò san padà pé kó jọ kó má jọ ń ṣẹ̀wọ̀n ẹ gbọ́ ẹ̀yin bàbá mi ìyá mi ń lé láàárọ̀ yìí irú ọ̀rọ̀ yìí àmọ̀ràn olè lè gba bàbá yìí 09060033352 peter bí ó kéka tó máa gbé.

0: la veo. Hello, Ricardo. Hello. Hello, Ricardo.
1: Hello.
0: Ricardo, sir.
1: MC, Ramo.
0: Present, sir.
1: Oni ba je fara ni ko kan wa?
0: Ami Edumare.
1: Oju oni ti wa?
0: Ami sir.
1: Eh, eku la kai.
0: Yes, sir.
1: Kari awon obi omo e. Bi omo ya ta e gore.
0: Oruko yin o. E ma gbagbe.
1: Atara le wo ko.
0: Okay, sir.
1: Eh, awon e gbo omo e. Eh, ki joba dari ji o. Ora oni e won odun ma o.
0: Ki joba
1: dari. Won ma o iya won. Iya won ko fu ya won e won odun mewa. Ki ya won e won odun mewa. O da ri ji o ko ba se mo won ba.
0: Ko se mo won ba kan se leje won leje won.
1: Ki ya won e won odun mewa. Ka won e gbo re lo odun marun. Odun marun marun.
0: O da. E seun.
1: Nitori oda ni won. Oda ni won. To ba ti aye e ba yo le gan ni.
0: Ṣé ẹ mọ̀ pé tí wọ́n
1: bá tó lówó ẹ̀
0: tí wọ́n bá lówó ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni tí wọ́n bá rí ọmọ yẹn.
1: Wọ́n lè pa bàbá ẹ̀ ọ̀daràn ni wọ́n. Àti ìyá àtọmọ ọ̀daràn ni wọ́n. Bí ìyá ọmọ ọdún mẹ́wàá káwọn ọmọ náà ọdún márùn márùn.
0: Ó dà ẹ ṣeun.
1: Ṣé báyìí lọ.
0: Ẹ ṣe gan bàbá wa àtọ̀dẹ ẹlẹ́wù ẹkùn láti Sango. Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
2: Ẹ̀lọ́.
0: Ẹ káàárọ̀ ma.
2: Ẹ káàárọ̀ ẹ
0: kú ètò. Yes ma. Yà orúkọ yín àti bíi tẹ́tí ń pè á wà pẹ̀lú.
2: Ẹ̀lọ́.
0: À ń gbọ́ yín o, à ń lò ó.
2: Ẹ̀lọ́.
0: Àárín ló ń bì. À kò tó ti rọ̀. 09060335 Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
3: Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
3: Comrade Ọlá láti Kọ̀tún.
0: Mr. Dúró Dọlá láti Kọ̀tún.
3: Comrade Ọlá.
0: Comrade Ọlá. Sójú pa ẹni kan rí sí.
3: Ògbó Sami Wọlé.
0: Ẹ lágbára.
3: Ẹ kú ètò.
0: Yes, sir.
3: Mo mọ̀ para èèyàn ló ta bàbá àtọ̀dá ẹlẹ́wù ẹ̀kù. Ẹjọ́ yẹn ò ń ṣẹjọ́ àwọn aráàlú mọ́ ẹjọ́ ìjọba ni.
0: Kì í ṣẹjọ́ bàbá tí nǹkan ṣẹlẹ̀ sí gan mọ́.
3: Tí ọ̀rọ̀ warrant wọ́n jiyàn gbé àwọn cases wọ́n pààyàn kò sẹ́ni kankan ìjọba lónìí wọ́n ṣẹ̀wọ̀n. Ẹ̀wọ̀n tó tọ́jú wọn nìkan fún wọn ọ̀daràn gidi àpààyàn ni wọ́n.
0: Ẹ ṣeun Kọmìdọ́lá. Àwọn tí wọ́n mọ òfin ni wọn ti ń sọ̀rọ̀ yìí. Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
4: Ẹ kú iṣẹ́ o.
0: Yes ma.
4: Ẹ kú ètò Kẹ́hìndé Akínṣọlá ló sọ̀rọ̀ láti Àlùmọ́sọ̀.
0: Ẹ káàbọ̀ ma.
4: Kí bàbá yẹn kó dárí bí gbogbo wọn ìgbà kó tó ká gbogbo wọn lọ́gbọ́n. Ó tẹ̀sọ̀ tó yẹ fún wọn.
0: Kí wọ́n sọ fún àwọn
4: ọlọ́pàá torí ìjọ mi.
0: Esma, gẹ́gẹ́ bí àwọn àgbààgbà tó ń bẹ̀bẹ̀ ṣe sọ pé kó sọ fún àwọn agbófinró wípé àwọn ò ṣẹjọ́ mọ́. Ṣé kán lọ sọ bẹ́ẹ̀ ni àbí ìyẹn la mọ̀ràn tá a nílò báyìí.
4: Kọ́ mọ̀ lọ sọ bẹ́ẹ̀ fún wọn. Kó sọ wípé kí wọ́n bọ̀ nǹkan wọn lọ́gbọ́n.
0: Ó dà.
4: Tó ti yé yín.
0: Bẹ́ẹ̀ ni mà.
4: Tí wọ́n bá sanwó sí bàbá yẹn ná, tí wọ́n máa san gbogbo wà láti ronú ọkàn. Ìdààmú ọkàn tó bá bàbá yẹn tí wọ́n máa sanwó ẹ̀ fún.
0: Tí wọ́n máa san fún un.
4: So kí wọ́n kọ́ wọn lọ́gbọ́n.
0: Ìgbà bàbá yìí ń sọ̀rọ̀ yìí wàhálà àgbàlagbà bọ́ yẹn àgbà tó wọ́n ń sunkún ni pé kí làwọn ṣe táwọn dísàfẹ́ eléyìí. Hello.
5: Hello.
0: Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀.
5: Adé láti Ayọ̀bọ.
0: Mr. Adé, ẹ káàárọ̀ sà.
5: Àwọn tí wọ́n rò ẹ̀ ṣé àwọn èrò ìdílé bá ta ìdílé pé nǹkan mi lè ṣẹlẹ̀. Ṣé kínní ò tiwọn nìkan làwọn kan rò ní tọ́rù tó fẹ́ jẹ. Ẹ̀wọ́n náà ni máa jẹun gbọgbọ ẹni máa jẹun gbọgbọ bá tilẹ̀ fi gbẹ́ngbẹ́ng. Ṣé àwọn ọmọ yìí pé kínní ẹ̀ lè yíwọ́. Wípé ó lè fi wàhálà fáwọn lọ́rùn àwọn òru yẹn.
0: Wọ́n rò bóyá àwọn máa jẹ lọ ni.
5: Wípé àwọn àjẹ lọ. Náà tó bá jẹ́ pé nígbà tí wọ́n wà nínú ìdẹ̀kùn yẹn nǹkan míì ti ṣe wọ́n kọ́. Kí nǹkan míì wá lọ ṣẹlẹ̀ kí nǹkan míì tó lágbára. Kó wá di pé bí méjì àbí nǹkan kan wá ṣe ó mẹ́rin ẹnì kan lọ. Ṣé ìyẹn náà lára sọ? Ẹ mọ̀ pé nǹkan míì lè ṣẹlẹ̀ tó jẹ́ ká wá di wàhálà sí omi ti bí lọ́rùn. A ti pé ẹ mọ̀ pé nǹkan kan sọ yìí ẹ wò ó. Ẹyin òfin ni káwọn tó fi ṣe tó.
0: Káwọn
5: náà kọgbọn
0: ẹ ṣe nǹkan ní sọ àdúgbò tó ti ṣẹlẹ̀ ayọ̀bọ̀ ń bẹ̀rẹ̀ náà ni ọ̀rọ̀ tá à ń sọ ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ìní sọ àdúgbò tó ti ṣẹlẹ̀ ìsinisẹ́ tó ṣẹlẹ̀ sí. Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
6: Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ jàre.
6: Mr. Johnson.
0: Ẹ sà ẹ káàbọ̀ sà.
6: Ẹ rí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí kò ń ṣọ̀rọ̀ àwọn community.
0: Iṣẹ́ ọ̀rọ̀ community mọ́.
6: ìjọba ló mú kéèsì rẹ
0: náà. Àwọn òpin tó yẹ ẹni tó ní ẹjọ́ bá lọ bá òun pé omi ìṣẹ́jọ́ mọ́ ẹ fi wọ́n lẹ̀ o.
6: Ẹ bẹ́ẹ̀ni bó ṣe wà wọ́n fẹ́ sílé kíjọba fẹ́ dá ẹjọ́ rẹ̀ fún ara wọn.
0: Wọ́n
6: bá ti ẹ̀fọ́ bíi odidi márùn-ún àbí mẹ́wàá ẹ̀kọ́ sáré lọ síbẹ̀ ẹ̀kọ́ pàtàkì.
0: Èyí
6: lọ́ba tí wọ́n lè fẹ́ ṣe wà yẹn kó máa pa bàbá wọn. Ẹ fi wọn gbé wà ní bàbá wọn ṣùgbọ́n àwọn pàlì.
0: Àmì o Mr. Johnson láti àmì ìrìnlẹ̀ ṣe gan sa. Ẹ̀lú ẹ̀káàárọ̀ o.
7: Ẹ̀káàárọ̀ o.
0: Ẹ̀káàárọ̀ ma.
7: Ẹ̀kú ẹ̀tọ́.
0: Yes ma.
7: Bíkin lọ́ba Adékúnlé láti fẹ̀sowọ́pọ̀ láńbẹ́.
0: Ẹ̀káàbọ̀ ma.
7: Ẹ̀kú ẹ̀tọ́.
0: Yes ma.
7: Ṣé rí ọ̀rọ̀ tí ò bá jẹ́ pé Ọlọ́run ti bá wa ṣe. Contract number wọn. Báwo ṣe máa rí
0: tí
7: wọ́n lè lérò pé ìyá yìí ń lọ́wọ́ sínú nǹkan bẹ́ẹ̀
0: yìí.
7: Àtọmọ burúkú tó ń gbà lọ́mọṣẹ́ tó lọ sọ fún wọn pé bàbá yẹn gba owó kan. Ẹjọ́ kì í ṣe ọ̀rọ̀ ìwọ̀n ọdún márùn-ún ti ṣe ọdún mẹ́wàá kó kú sẹ́wọ̀n àtàwọn yàwúyàwú yẹn. Wọ́n kú sẹ́wọ̀n.
0: Wọ́n máa ti ń bẹ bàbá báyìí.
7: Orí burúkú bá wọn ni wọn bẹ bàbá. Tó bá tó gbọ́dọ̀ ọlọ́pàá bẹ dá tó mọ ibi tó wà.
0: Ṣé
7: bàbá yẹn ni máa wà nínú ìjìyà báyìí.
0: Wàláì náà tí ì
7: rí. Irú ẹ̀bẹ̀ wo. Wọ́n kú sẹ́wọ̀n ìyá burúkú tó bí ọmọ burúkú. Ó kú sẹ́wọ̀n kò ní jèrè ọmọ ẹ̀.
0: Ẹ má ṣe pé abiyamọ ìṣepè ẹ má ṣe pé ìyàwó àyọ ẹ má ṣe bí àwọn lórí afẹ́fẹ́. Ẹ
7: Ẹ
0: máa káàárọ̀ o. Ẹ káàárọ̀
6: sà. Ilé iṣẹ́ yóò ní gbàgbé wá bá mú ògbó yín o.
0: Àmì o.
6: Orúkọ mi ni Akọ̀rẹ́ Akínfàlà látàbẹ̀ sọ èsì.
0: Ẹ káàbọ̀ sà.
6: Ẹ kọ̀kọ́ ọlọ́gbà. Àwọn náà bẹ̀rẹ̀ nìyẹn o. Wọ́n ti ń lọ ròyìn pé àwọn ọjà yẹn gbé wọn lè ṣòwò. Ṣé wà á dẹ̀ fẹ́ ká palẹ̀ wọn mọ́ Nàìjíríà yìí? Pátápátá palẹ̀ Yorùbá. Wàá lè sọ̀rọ̀ kìyà tó wá fẹ́ gbègbè ṣe irú bẹ́ẹ̀.
0: Ewé
6: ra bí wọ́n máa jí ẹ̀gbẹ́ máa pa ọ́rọ́ ẹlẹ́yà. Ẹ̀rẹ̀ kọ́ di ìyá ìyá rẹ fẹ́fẹ́.
0: Ẹ̀jẹ̀ ayé gbé ẹ wá ní ẹfẹ́ fi gbowó lọ́wọ́ èèyàn pé àwọn kidnapper ló jẹ́.
6: Àtọ̀kátà.
0: Ẹ ṣe gan sa. Ọlọ́run ṣàánú wa o. 09060033352. Ẹ káàárọ̀
8: o. Ẹ káàárọ̀ o.
0: Ilẹ̀kùn.
8: Àwọn ọmọ ti sọ Adéyanjẹ́ láti jàyà alágbàdo.
0: Ẹ káàbọ̀ ma.
8: Ẹ̀sà àwọn ọmọ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pọ̀ ẹjọ́ mú kàn fẹ́ ìmọ̀ràn ní ìwé má bínú o.
0: Ẹ̀jọba
8: àwọn èèyàn tí wọ́n bá náà rárá ni òsò lórí ìyẹn. Mo ti àwọn ọmọ ti sọ̀rọ̀ gan.
0: So kò
8: sí àkìrí asán.
0: Kí
8: àwọn èèyàn máa mọ àwọn èdè tó máa lò lórí afẹ́fẹ́. Ẹ̀jọ́ abiyamọ ni gbogbo wa. Èdè fún màmá yẹn pé ó kù díẹ̀ káàtó.
0: Kò
8: sí bá wa ṣe lè ta àyàn tó. Kò yẹ kó sọ wípé ẹni ò ní jèrè ọmọ ẹ̀. Gbogbo abiyamọ ló máa jèrè ọmọ.
0: Ẹ̀jọ́
8: àwọn èdè yẹn ẹ máa bá wa kọ́sọ̀nù àwọn èèyàn orí afẹ́fẹ́ láwọn ayé.
0: Kò
8: dẹ̀ kẹ́ni tí ò kì í gbọ́ program. Ẹ̀jọ́
0: ẹ̀ṣẹ̀ kó tọ̀nà lóòótọ́. Àgbọ̀dọ̀ máa sọ àwọn ọ̀rọ̀ àlùfànṣá bíi ebú èpè ìjìnlẹ̀ èpè ayé ògbá lórí afẹ́fẹ́ ẹjọ́. Òtí bá a ṣe kò káwá tó o.
6: Ẹ̀lú.
0: Ẹ káàárọ̀.
6: Ẹ káàárọ̀ ẹ kó
0: èso. Ọlọ́run ló ń tò.
6: Ìyá máa bá yín ṣe
0: ẹ̀.
6: Orúkọ mi ni Kọ́ńtì láti Gbàgádá Ìfàkọ̀.
0: Mísí.
6: Kọ́ńtì láti Ìfàkọ̀ Gbàgádá.
0: Ok ma.
6: Ìmọ̀ràn tèmi ni pé kọ́mọ̀tì àwa bí yẹn lẹ̀ o. Wọ́n fẹ́ pa bàbá yẹn ni kọ́ má fi wọ́n lẹ̀. Ẹ̀tọ́ tó bá ìdájọ́ tó bá yẹ káwọn ìjọba dà fún wọn kọ́ ṣe fún wọn. Ìmọ̀ràn tèmi ni yẹn.
0: Ẹ ṣe bá.
6: Ó ti wà lọ́wọ́ ìjọba tí ìjọba kó dájọ́ fún wọn.
0: Ìjọba ṣiṣẹ́ wọn.
6: Ìjọba tó ìyá ìjìyà tó bá tọ́ sí wọn kí ìjọba fún wọn.
0: Ẹ ṣe bá. Ṣé ẹ̀bẹ̀ tí wọ́n wá ń bẹ bàbá ní ìsìn dáríjì wọn lọ sọ fáwọn agbófinró pé ó ṣẹjọ́ o tó rán ti ní wọn lọ kóòtù àwọn èèyàn sì ti ní àìlọ́ba dáríjì wọn wọ́n ṣáàtì rọmọ tó ń wá ẹ̀lọ́.
6: Ẹ̀lọ́.
0: Ẹ káàárọ̀.
6: Fọ́mi Jàyè.
0: Fẹ́mi.
6: Fọ́mi Jàyè láti Jàyè.
0: Orúkọ yìí ẹ sọ orúkọ yìí.
6: Oyèdìran
0: láti Jàyè.
6: Láti Jàyè. Ṣẹ̀rí tí wọ́n bá fẹ́ jẹ́ òfin gidi kò dá o. Kí wọ́n fi wọ́n jẹ́ òfin gidi.
9: ti o mi o pe won pa won be ki awon gegege ki won ri di are pe won ma bede fun iku wa ma se kini wa ma bede pe ka o ku because awon wa na ti n bori lede je e wo du da be ba ko ni eleni to retire am I to am a retired person ka wa gbo mo odo ko wa lo seru ye se o mu la egun ni ko ni won ni ko ti wa la iru wa la ti a ye ko ro pe awon mo tonga ko si ti e na kuku ma jiya yen lati se lo tori ko da e de ba ijoba loju je
0: o
9: pe ki lo da awon kan to n baje
0: to n baje
9: normally they can give them life imprisonment so we dey want to mo runu ku
0: e seun e ku eto yes sir kan fiti ko pe eni nohun ti gba owo kan ohun fe bere business o ko ohun le ma ri nkan fi tojo ara ohun gege bi agbalagba o de form e pelu awon parent e awon bi e de jira yin gbe elo e ka ro
10: hello e ka ro sa o
0: e ka ro
10: mi sa olusegun lati baruwa lo n soro sa
0: e ka bo baba
10: yes sir se ri inu mi dun fun eto te gbe wa la re eto gidi ni o de je nkan to nko to ye koko opologbon seri nkan yen ona to pin si po one to ba je pe baba yen to ba je pe eni to je pe lo ni bp ti nkan ba yen sele ti bp yen to tibe to pa baba yen to bere si ronu pe ru wa lai ni se o ko baba yen bo se ma ku gbe niyan to ma baye baba oni baba je seri Olorun lo kan momo ki asiri won tori ero buruku to ni ero ti o da ni ati bab ati iya atawon mo to kura won jo lati pa eyan kan lekun ka won ma fi yayo se ri o ye kan fi ki ijoba ko ye kan bebe rara rara ika to ba se no ni ke yan o ti yan punish bo se wa yan won ti se nkan ti o da ka won na je ya a le je eko fun awon eyan to ku lati seru nkan be sugbon tori to ba bo ba to ba no gbebe won inu won a dun wa ro pa won mu je sugbon kan ba je ya si nkan to se yen ehe atomo ati gbogbo won ko pa ta eko lo o je ya ko le mo pe nkan ta won se yen ko da a de tun le je eko fun gbogbo elomiran to fe seru nkan be yen loruko Jesu a dara fun gbogbo wa
0: o sugbon sir God bless you sir Mr. Olusegun lati Baruwa elo e karo
9: Hello,
0: e karo sir
9: e ma binu mo la leju office le kon mo fi sare court kini yen
0: commissioner
9: awon eyan waye bebe ra dara da commissioner la lo n pe pada bi ti won ti se bere re ni bi kekere lo ti bere bi ti la ja se tabi se bere ni ni yo wa wa yo ba n ro ni bi bu awon eyan awon ta wi lo o de bebe e de kini nbe e kan jo ke ti kini kini nto o lo se won ko se won to le ko se gege bi office to
0: awon ora ga ga to wa laarin wa se ko fi e ma je kara tawaju ki ga be da na ma da so ki elo e ti wa nbe e ka ro yes sir
11: kelly vi so shaga
0: kelly
11: eh
0: okay e ka bo sir
11: if I were did that people supposed to give life they're not supposed to be alive because the old man when get the pension they want collect the money the wrong way so he not supposed to life change that they will give them if I will take the judge
0: they were just judge baba you know that you will be kale I want to go correct hello
9: hello hello sir
0: ever you did doing hello hello
9: hello
0: yeah okay
9: I do hello Adéroya ló ń sọ̀rọ̀ láti Adéyàn.
0: Adéroya láti Adéyàn.
9: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹbẹ̀ lèmi kàn máa bẹ ìjọba. So kan síjú àánú wò wọ́n kan fún wọn lẹ́wọ̀n gbére.
0: Pẹ̀lú ṣáṣe
9: ká. Ìyá àtàwọn ọmọ yẹn.
0: Kan jọ
9: kan máa pa wọn o kan máa pa wọn kan jọ.
0: Ok.
9: Lọ́wọ́ kan fún wọn lẹ́wọ̀n gbére.
0: Ọ̀rọ̀ burúkú
9: bẹ̀rẹ̀ orí ìjọba lẹ́gbẹ́ mú wa báyìí mú bá wọn bẹ̀bẹ̀ ni kan jọ ẹ̀wọ̀n gbére pẹ̀lú jáàsì kára.
0: ó lágbára o ó dára ẹ ṣe gbọ́n sà wọ́n náwọn bá wọn bẹ̀bẹ̀ wọn ti àwọn bàbá wa gun ti ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀bẹ̀ táwọn èèyàn aráàlú ń bẹ ẹni tí wọ́n fẹ́ kó bá gan wọn ò ti ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ ìjọba gangan là ń ta sí báyìí pé ìjọ dájúdájú pé kò sí nǹkan tó kan bàbá mọ́ tẹ́gbìn nǹkan ti ṣẹlẹ̀ sẹ́ni ẹlẹ́ni náà nǹkan ẹlẹ́kàárọ̀ Hey, what is 09060335 2

0: ọ̀nà ti kúrò lọ́wọ́ ọwọ́ ẹniyàn gan kẹ́niyàn gan sọ fún wọn pé kó pèjọba gan pé ẹsà mi ìṣèjọba mi ìṣẹ́jọ́mọ́ ẹ̀yàn ọlọ́pàá ìjọba o ìṣẹ́jọ́mọ́ wọn ní ìjọba ò ní gbà tó ti dẹjọ́ ìjọba. Ẹ lọ ẹkáàárọ̀ òjò.
1: Ẹkáàárọ̀ sà.
0: Ẹkáàárọ̀ mà.
1: Gbèsè Fájìnà ni ṣe Gbèsè Fájìnà ló ń sọ̀rọ̀.
0: Ẹ káàbọ̀ mà láti ṣàṣà.
1: Ẹ láti ṣàṣà.
0: Ok.
1: Ìwọ̀n tí ọmọ yẹn àti ìdí rẹ̀ ṣe kọ́ tó burú jáì.
0: Ó burú gan.
1: Ó burú ní fáǹtì ó burú jáì. Irú òbí rẹ̀ ní irú ẹ̀kọ́ wọn ló ń kọ́ ọmọ yẹn dandan fúnra rẹ̀. Ṣẹ́ẹ̀rí kọ́ lọ sí wọ́n sẹ́wọ̀n gbére. Gbogbo ṣe yẹ kó rí gan nìyẹn. Ẹjẹ́ kọ́ lọ sẹ́wọ̀n gbére ni. Ó fẹ́ dalé bàbá oníbàbà jẹ́.
0: Wọ́n
1: fẹ́ kọ́ bàbá oníbàbà.
0: Tó
1: wá káàkì rí òtún ni wọ́n sọ bàbá rẹ̀ lẹ́nu. Ọmọ mi èmi ní ẹ̀gbọ́n ọmọ ìlú ìtọ́jú ẹ̀ ti ṣe kankan. Bóyá pé èmi máa tọ́jú ìta ọmọ ṣe tí nǹkan bá ṣẹlẹ̀ bá wọ́n ní ẹni tó tọ́jú èdè ẹni tó wà lẹ́bí èdè bá ṣe ẹ̀jẹ̀ máa ń tó fi ṣe ó ti fi ṣe tó ní. Ẹgbẹ́ wọn ni wọn ẹ̀wọ̀ ẹ̀wọ̀ gbére ètò wà ní inú wọn ṣàníyà.
0: Àmì o màá mi Grace Fadíran ká tiẹ̀ wàá gbà pé bó ṣe ṣeun wọn wá kínà road nǹkan tí mo ti ẹ̀fẹ́ sọ gan ọ̀tí ẹ̀ kò tiẹ̀ tí ìyé mi gan fúnra mi kínà gbà lérò ẹ̀ èèyàn ní wọ́n gbà ẹ́ kó máa bá wọn ṣiṣẹ́ wọ́n kó lé ẹ lọ́wọ́ 20,000 rẹ̀ kó fún dráìvà ìwọ náà fi 5,000 fi ṣòwò mọ́tò ayọ̀bọ sí yànà pájà ó di páfe ààrí ọmọ ẹ̀ ló ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà.
2: Follow us on social media. Facebook, Jordan Wong.
0: Kílẹ̀ pé.
3: Awonusi. Níṣe.
0: Ó sà.
3: Láti mẹ́ràn.
0: Láti mẹ́ràn.
3: Ṣé nínú àwọn tó ń bá bàbá tí wọ́n ní kán lọ máa ń bẹ bàbá yẹn. Ọ̀ta bàbá yẹn ni wọ́n. Ọ̀ta bàbá yẹn ni wọ́n jẹ́. Wọ́n ṣe ẹ̀rọ atọ. Ó yẹ kí bàbá yẹn ó kí ẹ fò fún
0: un. Ó jìnà sí wọn.
3: Ẹgbìn òṣùwọ̀n rárá. Tó ń pẹ́ bá àwọn yẹn bá ti pa bàbá yẹn kí lẹ́yìn wọ́n fẹ́ máa sọ sọ́mọ́ ní kán lọ́ máa ń bẹ̀ lóde ọ̀run. So kán ṣe ìdájọ́ tó tọ́ fún àwọn arábí yẹn. Yẹ̀mí ṣe rí nìyẹn.
0: Ẹ ṣe gan sa. Ó lágbára o Nàìjíríà Lẹ́kọ̀ọ́ wa ẹ̀ náà. Hello.
4: Pẹ̀lú ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ mọ̀.
4: Àti ìlú wọn péjú láti wà lára.
0: Àmì mà.
4: Tọ́lá Ṣadé láti ojú ère bí mà.
0: Káàbọ̀ mà.
4: Ẹ bí ètò tẹ̀mí tẹnu gbóbi ẹ̀wọ̀.
0: Àmì.
4: Ẹ wò àwọn èèyàn ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ṣùgbọ́n nǹkan tó tiẹ̀ wá kọ mí lómi ní nínú ọ̀rọ̀ ìlú ìyá
0: yẹn. O dẹ̀ ń lọlé wọn lójoojúmọ́. Ẹ bá ń wọ́ ọmọ mi o.
4: Ìyá tó wá tí wọ́n tún gbè lẹ́yìn ọmọ pé kó yíba ẹgbẹ́ pé tó tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ni. Èmi ti burú dáyìí o honestly. Àmọ́rú bí ayé ta wá ń gbé báyìí.
0: Ayé dáadáa
4: rẹ̀. Tí bàbá yẹn bá wá kú nìsín wọ́n máa wá ná owó akọ̀dọ́gbọ́n sunkún díẹ̀. Wọ́n sunkún fẹ́rẹ́fẹ́. Ọlọ́run a máa ṣàánú wa nílùú yìí
0: o.
4: Ẹ̀rù kí wa gbé tọmọtọmọ tọkọtọkọtaya o.
0: Àmì o àmì o.
4: Ẹ̀kú ètò ìwà ń bá yín bọ̀.
0: Káṣọ ni bá ń ṣe pọ̀ o káṣọ ọmọ gbà ká dẹ̀ sọ èèyàn bá rìn. Ọ̀rẹ́ ga máa jẹ́ ọ̀rẹ́ ẹ̀ gbé. Ìbá ti mú ròyìn dáadáa tá ní wọ́n máa jíra wọn gbé. Èèyàn gan fún Nàìjíríà ẹ̀gbẹ́. Afẹ́ fi gbé lọ́wọ́ àwọn òbí ẹ̀.
4: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń tó.
4: Ya Kàdíjá ti láti ìjẹ̀bú gbó.
0: Ẹ káàbọ̀ mà.
4: Ó ga o. À ń sakún Boko Haram. Ètò tó tún ẹni tó tún wà lábẹ́ èèyàn tún ṣe tó tó báyìí. Ó ga o.
0: Àbẹ́rẹ́.
4: Ṣé ìdájọ́ tó bá yẹ ni kán ṣe fún wọn? Bàbá tó ṣiṣẹ́ tó fẹ́fẹ́ kú jọrọ̀. Ọkọ̀ wà lába.
0: Ọkọ̀ wà lába ni. Ẹlẹ́nu.
4: Ẹ́.
0: Bàbá yẹn ń ké.
4: Ẹjọ́ iléeṣẹ́ fẹ́ṣẹ̀ fẹ̀mí ilé
0: yìí lásìkò. Jordan 105.5 FM. Jordan 105.5 FM. Ẹ mọ̀ gbọ́ wa dáadáa. Ẹ ṣeun Jordan 0906003352.
3: Ẹ lọ́ ẹ̀
0: káàárọ̀.
3: Ẹ ti wọlé ẹ̀ káàárọ̀.
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sá.
5: Yes,
6: sir.
5: And then I let you clear me.
6: A cabo, sir.
5: I say, every community.
6: Hmm.
5: One of the community leaders.
6: Hmm.
5: One of the community in CDA, CDC, one of the leaders.
6: Hmm.
5: One of the community leaders.
6: I don't know.
5: I'm telling you, we don't change the law. Nothing jailed me there.
6: Family business.
5: That's what did you say to me?
6: Hmm.
5: If not so, Baba, Baba, and CBCA, CIA, and Gossip, and you must have a good record. I'm telling you, if you get to police station, not only by a fact, you won't pay them 50 to 100,000 naira.
6: Oh, no, no.
5: You take them a lot of time.
6: Oh, no, no.
5: Then.
6: Only one my son would do boat on no padda, con jaw, con love, so far my beautiful rope we want, she'll jaw more. Hello, Carol. Yes, ma'am.
7: I
6: don't know what I'm saying. I'm not sure what I'm saying. I'm not sure what I'm saying. I'm not sure what I'm saying. I'm not sure what I'm saying. I'm not sure what I'm saying. I'm not sure what I'm saying. I'm not
7: sure what I'm saying.
6: I'm not sure what I'm saying. Ewo ele gba pe kankan mo sugbo te ba fe pe wa tori NC sele iyan wa dada nje ba se n pe mi ma wa legbe won ele ma pe number mi na fun awon amoran ti na bi o tu re yin na loju pe abi nkan be en sele te yin na fe fi to wa leti 0912411 9516 kete tin ba ko lori to ele ma pe number yen na 0912411 9516 Siti di ojo aje ta tu lanfani ati pade adupe lowo Olorun to ba wa se taaro yi ile oni lewo onu nina wa orogodo aye oni lu fun wa jo agba Olorun Peter Olani yi lo moju ero fun wa Razak Adejare oga wa ajo wa nle agodo ni bakan na oga wa patapata yanyan Larry Johnson God bless you e ma gbo Jordan 105.5 FM gbogbo awon eto wa lo nitumo e se o ere olugbe mi leke adebayo lo ko ti mo nje MC Raware o agbalagba omode tin pegbe babe loko ere gbogbo tu dojo aje o dabo opin ase ayo lo eje fun wa ni gbogbo

0: will lead Peter be or ladder your glorious child. You share with your Lord and you see what lonely, lonely.
1: Àwọn ìpínlẹ̀ ti fẹ́ kan gbogbo ènìyàn kì í ṣe agbára.
2: Ẹ̀yin ọmọ ọlọ́run, ọ̀yà nínú ìjọ Christ Ambassadorial Prayer Ministry Incorporated, ọlọ́run nínú ayé òlí Peter, bí ọ̀làdẹ̀jọ Glorious Child, tó máa rìnrìn agbára lọ́sẹ̀ yìí o, nínú àwọn ìpàdé.

0: èrò yìí ni mo fẹ́ kó yọ kúrò lọ́kàn. Ọ̀rọ̀ mi lè dẹ́rù bà ẹ́ lálẹ́, ṣùgbọ́n bó bá dẹ́sí mi dáadáa kò ní dẹ́rù bà ẹ́. Nítorí tí ò bá mọ òótọ́, ó ní mọ bó ṣe lè múra fún ọjọ́ ọ̀la tàbí fún ìrìn àjò ayé ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ní ìrìn àjò ayé tó jẹ́ pé àìmúra wọn ló jẹ́ kí ọ̀tá máa rẹ́ wọn jẹ. Má lérò wípé gbogbo nǹkan máa rọrùn láyé yìí. Tó bá jẹ́ pé inú ayé ìlú sùn wa o, tó bá jẹ́ pé ènìyàn ló sì ń jẹ́, má lérò wípé nǹkan kan máa rọrùn nínú ìrìn àjò ayé yìí. Ní lọ́kàn wípé ayé yìí ò gbà fún ènìyàn kó rí nǹkan pẹ̀lú ìrọ̀rùn kí tó bá níbi gíga. Àyàfi tó o bá ronú ibi gíga lóko, àyàfi tó o bá ronú àti débi tó lágbára lóko, tó bá ronú àti jéèyàn, tó bá ronú àti níláárí láyé, má ní lọ́kàn pé ayé yìí máa fún ọ pẹ̀lú ìrọ̀rùn. Rárá má ní lọ́kàn bẹ́ẹ̀, mo fọlọ́run bẹ̀ ọ́, mo bẹ̀ ọ́ lórúkọ Olúwa, má jẹ́ kí ọkàn yẹn kó wà lọ́kàn rẹ. Tó o bá ti gbé sọ́kàn pé o fẹ́ rí gbogbo nǹkan kó rọ̀ lọ́rùn, kò sí bó ṣe fẹ́ ṣe, o lè jéèyàn láyé. Tó bá jẹ́ pé gbogbo nǹkan ló tètè ń sú ọ, tó bá jẹ́ gbogbo nǹkan ló ń dáyà já ọ, tó bá jẹ́ pé ìṣubú kan tàbí ìṣòro kan o ló ti gbé ẹ ṣubú, má ní lọ́kàn pé o fẹ́ ṣe nǹkan rí láyé. Gbogbo ibi tí nǹkan rí wà láyé yìí, ibi líle ni. Gbogbo ibi tí nǹkan rí wà láyé yìí, abẹ́ ìdè ló wà. Gbogbo ibi tí nǹkan rí wà láyé yìí, abẹ́ attack ló wà. Ọ̀tá máa attack ẹ, ènìyàn máa bèrè pé Ọlọ́run rẹ dà. Mo dẹ̀ ti sọ fún ọ láti bí ọjọ́ mẹ́ta pé gbogbo ìdojúkọ ẹ kò ń ṣe torí wípé o wà níbi kan tó gbọ́n. Torí ìràwọ̀ tó wà lónú ayé ẹ, o ló jẹ́ kí wọ́n máa dojúkọ ẹ. Wọ́n mọ̀ pé ògo ó wà lára ẹ. Gbogbo ìgbà tó o bá ti ń rìnrìn àjò láyé, ní lọ́kàn wípé torí ògo o ni wọ́n fi ń dojúkọ ọmọbìnrin kan kọrin kan. Ó ní gbogbo ohun tí ojú ènìyàn bá ń rí láyé nítorí ògo ni. Ẹ̀ka alẹ́, ẹ̀kú àtàárọ̀, ẹ̀kú iṣẹ́ òní, ẹ̀kú àdúà. Gbogbo àti ń bẹ tí ẹ̀mí ẹ̀mẹ lórúkọ Jésù wá gbàgbà yọrí àdúà. Lórúkọ bàbá tọmọ tẹ̀mí mọ́ ọ̀rọ̀ rẹ àdáyọ̀, Olúwa yóò ṣèrànwọ́ lọ́wọ́. Ìrànlọ́wọ́ ọ̀run yóò wà lórí ayé rẹ, ìgbédìde rẹ lórúkọ Jésù. Lójú ọ̀tá wà á dìde, lójú ẹni tó dúró tì ọ́ tó lò ní jéèyàn wà á dìde. Oríṣi ọ̀tá ló wà. Àwọn ọ̀tá kan wà tó jẹ́ pé ìràwọ̀ náà fẹ́ rí, àwọn ọ̀tá kan wà tó jẹ́ wípé wọ́n ti ẹ̀fẹ́ gbọ́rere pẹ̀lú ẹ, àwọn kan wà tó jẹ́ wípé ọ̀tá ògo ni wọ́n, àwọn kan wà tó jẹ́ pé ọ̀tá ohun rere ni wọ́n, àwọn kan wà tó jẹ́ wípé ẹ̀mí má fojú kan rí wà nínú ayé wọn. Bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà pátápátá náà dẹ̀ fẹ́ bẹ̀ pinlẹ̀. Ṣùgbọ́n ọ̀tá tó burú jù ó ní ọ̀tá tó dìde sí ọ láì nídìí. Dáfídì ló sọ bẹ́ẹ̀, ó ní àwọn kan dìde sí mi láì nídìí. Ó wá gbàdúrà pé Olúwa jẹ́ kí ìwà búburú ẹni búburú kó dé òpin. Orúkọ Jésù Olúgbàlà, gbogbo ọ̀tá tó dìde sí ọ láì nídìí, Olúwa gbà wọn wọlẹ̀. Má gbàgbé àdúrà tí à ń gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá gbàdúrà lónìí, orúkọ Jésù ẹ̀rí ọwọ́ Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní orí òfin àti wá, àdúrà yín náà máa gbà. Ṣùgbọ́n jẹ́ kó rẹ́jísítà sínú ọkàn rẹ láyé pé ó ní ọ̀tá, kó dẹ̀ mọ̀ wípé ọ̀tá yìí ò bá ìṣeré rárá. Ó mìnì àti bá ẹ kanlẹ̀. Àfi tó o bá lógo lóko, tó o bá tiẹ̀ wá lógo, Ọlọ́run dá ẹ tògótogó tẹrutẹru. Gbogbo ọmọ tó wà lọ́wọ́ ẹ yẹ, ológo wà ńbẹ̀. Torí bẹ́ẹ̀ náà fi dojú kọ ibi tó o wà pé wọ́n fẹ́ kí ògo yẹ fọhùn. Ògo ìwọ gangan o ní ògo tiẹ, ayé ológo ló wá. Bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ni ogo ìdílé fi sọ pé kò tí ì sí ẹni tó ṣerú nǹkan báyìí rí, a ò ní jẹ́ kó o dìde. Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù Olúgbàlà, rẹ́kọ́ọ̀dù tí wọn tí nírú ẹ̀ nínú ìdílé yín, orí ẹni tàn tuntun ti máa bẹ̀rẹ̀, orí ọmọ ẹni tàn rere ti máa bẹ̀rẹ̀. Ẹ̀yin mélòó lẹ́ni lọ́kàn pé ẹ fẹ́ ní ìtàn rere, o gbọ́dọ̀ múra. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ wípé ayé yìí ò rọrùn rárá. Ìdí táyé ò fi rọrùn, ìdí mẹ́ta ni. Nọmba 1, oníkálukú ló ń sáré àti dìde. Gbogbo ọ̀nà tó oníkálukú bá dẹ̀ mọ̀ náà ń lò láti fi gbà dìde. Ọ̀pọ̀lọpọ̀ eré tá a dẹ̀ ń sá, ìkan ń pa ẹnìkejì lára, ìkan wà tó jẹ́ wípé ohun tó jẹ́ ayọ̀ ẹnìkan òun ni ìbànújẹ́ ẹnìkan. Ohun tó jẹ́ ìgbédìde ẹnìkan ìwọ̀ ló jẹ́ fún ẹlòmíì. Ìyá àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, oníkálukú ló ń sáré. Mo tẹ̀ ti sọ fún orí lórí rédíò wípé má jẹ́ kó yà ọ lẹ́nu tó o bá dédé rí àgbàdo lọ́nà. Ọ̀nà tó mọ̀ tó lè fi gbà dìde òun nìyẹn. Ìwọ ló ya òpè àti aláìbìkítà tí òun wọlẹ̀ tí ìwọ náà ò lè sáré. Tó o bá bẹ́bọ lóríta, má bu ẹni tó gbé ẹbọ. Ọ̀nà tó mọ̀ tó ń lè gbà tó lè fi dìde ọ̀nà yẹn òun náà ni. Tó o bá rí ẹni tó ń ṣe sàárà, má jẹ́ kó bí ẹ nínú. Ọ̀nà tó ń mọ̀ ò ló ń tọ̀, ìwọ ò lè jókòó. Àìmọye àwọn ọ̀nà tó ń tọ̀ tí o mọ̀ pé o lè pa lára. Èdè rò wípé gbogbo aṣọ ẹbí tán mú yẹ, èdè ò mọ ìdí tó fi wà ń bẹ̀. Àjọ ṣó mọ ìdí tẹ́lòmíì fi gbé kalẹ̀. Mo ti sọ fún ọ lórí rédíò wípé awon kan gbe ajo kale nibi ti mo dagba si to je wi pe won de mo ko gba ti initiate awon eyan sinu egbe aje ni but awon to wo ninu imo kan won kan rubi ogba ati da owojo kan fi le to omo ni school ni mo so fo gbogbo omo ti won fi ajo yewu ko si to ni lari ninu won gbogbo won abule ni won gbe mo ri sister mi kan eyi to je wi pe o kawe o de jade ni law school o de tata titi disin won ti dagba gan won ti lo si bi 70 but ata ni won ta ni luwa nitori pe owo ti won fi to won owo ero eyin ni ijo iwo mo wi pe eni to wo ajo ye so my intention eni to ko egbe ye jo so my intention elomi ti wonu ogun nitori anko o ni pade ojo sunday se koko fun ojo ye ni majemu awoye gangan ojo ye ni awoye de be ni sir gbogbo awon to ti nwa gbogbo won lati fun ni aso fun won afu omo won na ni aso tori oluwa wi pe ohun ma ba gbara anko je lori gbogbo eniyan to ba wa je pe oni kini ye o ri aso gba iwo wa ni ojo sunday emi ati ejo ni adura gba ojo ye ni majemu awoye gangan oluwa so pe bigba ti awon to nbo orisa ti won ma gborisa awon jade be na le mi na se mu awon eniyan yi wonu majemu ti omo won ma fiye oni omo to pa eleko majemu le be wo yi oni ise to je pe o mo ona to le gbigba to fi le dide be ni ma fi majemu won mo so fun tele tele ninu ipade adura yi pe lara ogun to le ju to le ja oni ogun atako bi atako ba dide si o oni ro lori to ba lo ni shop si le atako se lo ma dabi pe are ota lo wa awon eniyan to mo ri gan a ma ba oja to ba je pe ni atako nbo ni ni ajo ayan mo ijo mo pe eni ti o ti eri eri gan a ma korira lai nidi to ba je pe won korira lai nidi won korira omo lai nidi emi atako lo dide si esa emi ye gangan o la fi bu majemu ye gangan loluwa fe faya oluwa lo fe fa majemu atako ya ni aye awon eniyan to ba wa ni ojo sunday oluwa ni ohun gangan lo fe ba atako wi ohun ti o je ki olori ori oye bi atako ba gbo lodo e eni ran si o ko se o lanu o ma do tai ni bi atako ba dide si o eni tan ni ko se o lori o ma di o tai ni tori be lo fi le miss ojo sunday majemu ni ojo majemu ni ojo ti oluwa lo ma be wa wo mi pelu majemu ni majemu ye o be ni yi pada oluwa yo ran lowo mura ko je ka jo pade alaafia fun lale yi je fun ni nkan to ma lo to ma fi segun psalm 21 psalm 36 psalm 74 psalm meteta e o ma ka lale gbogbo yin te ri oruko omo yin mole tabi te da yepe si te o ni ore ofe ati wa loni lale yi o lo ma fi gbadura gbogbo yin te ba lo gbadura aso te fe sun eli sun laaro la te ba ni ore ofe ati wa aaro la na la ma sun o ta ba se pelu agbon oluwa so pe ka mu pade oni ojo tuesday ni aaro laarin ago mejo si ago mewa to ba tete mura wa ba wa a o je ago mewa ni ose to lo nigba ti oluwa pase fun wa oluwa wa so wi pe ohun fe ran majemu asiri bi wo fun gbogbo eniyan ti asiri won ni tun lai kan mu agbon pade o oruko jesu olugbala wa ri owo rere olorun wa de ri orere jesu 30 si mi lale ola gbogbo nkan ti oluwa ba ni ka pade oni ojo tuesday ma fi pade ati bi ti oluwa ti fi eto si ka pade o wa ma gbo ni ojo tuesday
1: awoye festival olorun awoye 2026 Ise mi ati se ya lo Jesu ma fa o ninu isoje lagbara to ma waye ni Friday meje ami ni akori e Jesu fu ara re o fe mo ami ta ye fi si olara kuro fi ami ye ami ogo ti wa bi fa o loke pelu awon omo ogo sinu aye ti e no ami yi kankan lo ma mu olaye je o ami ta ye ri na re da bi pe ologo o ma se ta to ma fa o ni pa se ife e fa je ni se bi ni sa de ba yo e fa je so ma ji de so la mi e fa je si ba ti o ku si na prophet Emmanuel ale tu beru prophet Peter ona saya o kiki Jesu profession na ye prophet ona ye ka ti se se ati pa olorin emi na ti e fa je se ki la pa bai wo joju wale omo ba kele ba gbede ke pelu ba bolu pade jo prophet Femi Daniel ko bo la fe iso je Friday me je ma bere ni ojo Friday 27 March ni Friday May 8 ni ako be jo wuro 8 a.m. if you can kada yo fi ba chele ba se celebration ma tele iye awoye de ni ojo Sunday 30 May bere de ako be so wuro 9 a.m. gbogbo gbogbo the Christ Apostolic Church Faith Revival Assembly ori oke agba yori ajura number 10 Power Nine Road
2: Omuruga Village
1: beside New Touch Hotel Omuruga Bus Stop Mira Lagos State 080-344-7745-0 Eleda Pomo Lori Facebook at Femi Daniel Yeyi Pati Atura Lagba Lai Ami Ogwa Yere Mafan
0: gbogbo eyin ti e ti mu aso awoye e ma salai ma wa tori ojo ye gangan oni ojo majemu awon eyan tin de lati ola ti won ma so church lojo sunday awon to wa latona jiji ori ofe wa fun o n gbo mi lati jebu o gbo mi lati ibadan o gbo mi lati lorin gbogbo to ba ko ti ma gbo mi lati badagri ori ofe wa fun ko de lale ola wa ri bi to ma sun ninu lejo se wa won sile ko fun wa ara yo sun oruko jesu olubala wa ri owo rere olorun lagbara lowo olorun wahala re oni ja sasan lori omo o gbogbo eyin ti e ri oruko omo yin mole e lo wu lati aaro la aaro la ye le ma pari samuel oruko jesu olubala yo dara fun o okan re ma bale ma gbagbe o pe iwo ni ko mura bo de so fun o pe bi gbogbo nkan ba lo majemu le wu omo yi fun ti o ba gbadura ti o ba gba jo nlo si oko majemu olorun ma fi majemu gbe oyin taluwa loluwa fi ni ke ma tenu mo majemu mi o ni sesi lale lori omo o le da lekan ko duro ni opolopo igba ogun ma ngba pe ko se pe alera lera igba elogun ye to le se iwo na momo so fe layo lori omo majemu mi o ni sesi lori omo to ba je imi ni wo ni ati bi ito ni olorun ti won se fun wa ori omo kan 770 naira ni o ba bi omo meta 770 naira lona meta lo ma da o le ma da die die o ba se nbo si e lowo sugbon ko si to ye ko sesi le lori lori omo e o ja gbe pe laduru bo sesi to omo ye na lo pada ndoju ti ye se o na lo bi omo ye alagbaja ko ni won mu lo ye be ni majemu lo le ba ba ise be je gbogbagba to lo ma sesi lori omo majemu yo ba gbade fi oro mi o ni sesi lori omo ti re isinu account mo ma npe fo elekeji o ni wipe a nda ore asiri bibo 550 naira oluluwa ni ka ma da bo de salaye fo pe emi tera mo fun odun meta ati osu meje ati 17 days ke to bere si ori bi o de ti da duro tori mo wo owo olorun ko gbe ran lowo dede si mi ni gbogbo igba olorun o je ki asiri mi tu to ba ku die ki ota bere pe olorun mi da oluwa ma yo si mi a de ran eniyan si mi mo ti ri angeli to di eniyan to wa ran mi lowo ni igba ti ota de lati fi mi sesin igba ti ota ba de bi riru omi bibo le so wipe emi olorun yo gbe opa go soke iwo lo ma mura pe asiri oni tumo 550 naira fisuna account kan na ti won pe for 32 46 60 70 16 32 46 60 70 16 XCMB Christ Apostolic Church Faith River Assembly Abi 61 42 08 38 72 61 42 08 38 72 Obey Daniel Olufemi Komolafe Alafia fo number to ma ko lale ni ti ma fi gbadura fo 080 29 30 57 28 080 29 30 57 28 bo ba wa pe ti mi o ri aye da e lohun pe number ti evangelist pe fun 08 0 20 1 1 0 7 0 7 2 4 5 4 9 4 1 0 7 0 7 2 4 5 4 9 4 1 or 08 0 2 8 6 1 2 2 3 8 08 0 2 8 6 1 2 2 3 8 lagbagbe awon psalm to maka psalm 21 psalm 36 ati psalm 74 alafia for orun ayo lo ma sun God bless you
2: from Lagos this is
3: your
2: This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.

0: ipa wa soro
1: to talk to you
0: lori ipade
1: on this meeting
0: ojo sunday
1: on sunday morning
0: awon to wa leni
1: even I came today
0: to wa leni
1: to came today
0: lo le royin
1: they can explain
0: na mo pe
1: they will know
0: oluwa ni agbara
1: god is powerful
0: ti to bi oluwa
1: is very heavy
0: o gaju aye lo lori ijo wa
1: commission
0: lori aye awon eyan
1: the life of people
0: wa mo pe
1: they will know
0: oluwa to bi
1: god is my
0: o ti oluwa so fun mi
1: god spoke to me
0: pọ́n fẹ́ ṣe àtàwọn tó ló wọ́n rán mi sí pọ́n fẹ́ ṣe ọgbọ́n ayé wọn lọ́jọ́ sunday tí mo ń retí ń bí ìpele àwọn èèyàn márùn-ún ni wọ́n àwọn èèyàn márùn-ún ni olúwa rán mi sí lọ́jọ́ sunday ìpele èèyàn àkọ́kọ́ àwọn táyé gba nǹkan lọ́wọ́
1: wọn
0: tó o bá mọ̀ pé o ti lówó rí o lówó mọ́ o ti lọ́kọ rí o lọ́kọ mọ́ o níyàwó rí ṣùgbọ́n ìyàwó ẹ̀ o ti di tẹlẹ̀ mí o fẹ́ gba táyé gba lọ́wọ́
1: ẹ̀
0: o fẹ́ gba padà o máa ń lọ lú òyìnbó o lè lọ mọ́ o ti ní ṣọ́ọ̀bù rí tó kún o dẹ̀ ní mọ́ o ti ní ìjọ rí ìjọ rẹ kún ó lọ dédé ó kọ̀ dédé wọlé ó dẹ̀ fẹ́ dìde padà ẹ̀yin tá rọmi sí nìyàwó ó lọ tẹ máa ṣe láàárọ̀ lọ
1: àárọ̀
0: la
1: ó
0: lọ tẹ máa ṣe ẹ̀dẹ̀ máa pàdé mi lọ́jọ́ sunday ní máa gbàwé lọ́la ó lọ tẹ máa fi bírè ó dẹ̀ lọ tẹ máa rà tẹ máa mú pàdé mi àwọn sáàmù tẹ máa kàrí ọyẹ gbà ńkọ lọ́wọ́ ẹ̀ ó sọ ọkọ nù ikọ̀ ò tí mọ́
1: Psalm
0: 126.
1: Psalm 126.
0: Bíbẹ́ ni sọ pé.
1: Bible say.
0: Ìgbà tó ló wá dá ìkọlọ sí ẹni padà.
1: When the Lord's Son is taught by your
0: son. Àwọn dàbí.
1: To be.
0: Ẹni tó ń lálà.
1: In that dream.
0: Bíbẹ́ ni pé.
1: Bible say.
0: Wọ́n wí.
1: They say.
0: Nínú àwọn kẹfẹ́ rí. Olúwa aṣọ́run
1: lọ́fọ́. God does something for them.
0: Bíbẹ́ ni pé.
1: Bible say.
0: Àwọn Sioni.
1: Their Sioni.
0: Wọ́n wá dá àwọn kẹfẹ́ rí lóhùn.
1: They ask them.
0: Wọ́n ní lóòótọ́.
1: That's true.
0: Olúwa aṣọ́run
1: lọ́fún
0: sọ pé ẹyin lè sọ ọkọ nù bóyá o ní olóore o lálàánú àwọn tó ń ṣe àánú ẹ tó máa fún ẹ lọ́wọ́ tó fún ẹ ní nǹkan tó máa ràn ẹ lọ́wọ́ tó máa ń dúró tiẹ̀ o padà rí wọn mọ́ wọ́n ti lé wọn lára
1: ẹ
0: wọ́n lu ọ̀rọ̀ ẹnu láti lé olóore
1: ẹ
0: aláàánú ẹ olùrànlọ́wọ́ ẹ olúwa sọ fún mi pé ẹ máa láwẹ̀ lọ́la ẹ̀dẹ̀ máa fi kọ́kọ́
1: break
0: tó máa pè mí fún tẹ́ máa fi break. Ẹlẹ́kejì ni pé olóhùn tó máa mú wá láàárọ̀
1: sunday
0: síbi
1: olóhùn
0: tó máa mú wá yẹn máa gbọ́ àwọn sáàmù tó máa kà sí Psalm
1: 136
0: ọba dáyà orí ìkíní
1: verse 17
0: ó máa kà á
1: sí
0: kí ló sọ ní orí òkè sioni ìtúsílẹ̀ yóò wà on the mount of zion on the mount of zion they shall be deliverance and their holiness ìwà mímọ́ yóò wà and the house of
1: Jacob
0: shall possess their possession. O ni lori oke sioni
1: iwa
0: mimo yoo wa ati itusile ati wipe ile Jakobu
1: yoo
0: gba ikolowo pada o tumo si pe owo taye ti gba awon to n gbese fun
1: e
0: ti o wa mo o fe gba won pada wa ko Obadiah
1: 1
0: verse number 17 wa ma pe mi wa ma pe mi ni o daddy awa sam wo loku o ma ka so n tó máa mú wá lọ́jọ́
1: sunday
0: torí pé tó bá ti kà
1: á
0: tó o ti mú wá ìyanu máa ṣẹlẹ̀ o dẹ̀ máa láwẹ̀ láàárọ̀ la àwẹ̀ tó máa ní
1: yìí
0: olóhùn tó gbọ́dọ̀ fi
1: break
0: wọ́n á máa pè mí fọ́n tó máa fi
1: break
0: bíbẹ́ ni sọ pé ìwé samueli orí kìíní samueli kìíní orí kẹẹ̀dọ́gbọ̀n samuel kìíní
1: fọ́samuel
0: ṣàtọ̀ nọmba
1: 30
0: mi sọ pé àwọn ará amẹ́lẹ́kì
1: wọ́n
0: wá kó lè dáfídì nígbà tí dáfídì lọ sí
1: sigla
0: kó tó dé
1: wọ́n
0: ti wá kó lè
1: bọ́
0: yẹn sọ pé dáfídì gbà padà
1: everything
0: ó fẹ́ gbà padà àwọn ènìyàn àkọ́kọ́ nìyẹn ẹni
1: ẹlẹ́ẹ̀kejì
0: ẹyin tẹ́ lógun kẹ́mù pẹ́ lógun lóòótọ́ o dẹ̀ ti káàkiri
1: church
0: o ti
1: the battle is no more.
0: Òsibí tó dé.
1: You go there places.
0: O ti gbàwẹ̀.
1: You are fasted.
0: O ṣe sóòrò.
1: You do fishing.
0: Olórí òkè.
1: You go to mountain.
0: Ogun yẹn ò ṣẹ.
1: The battle is no more.
0: Let me tell you something.
1: Let me say good
0: report. You might not believe me.
1: Olórí ọmọ ẹgbẹ́ mi
0: gbọ́. Àwẹ̀ kọ́ ló ń ṣẹ́ ogun.
1: It's not fasting and praying.
0: Àdúrà kọ́ ló ń ṣẹ́ ogun.
1: It's not prayer.
2: ki sori oke
1: not mountain
2: lo ma se
1: ogun boy about you
2: now
1: bayi
2: if my if me ask me
1: be lo
2: ba le pe lo.

0: mo wo were
1: I heal a lot of sickness.
0: Mo wo stroke,
1: mo
0: wo
1: orisirisi.
0: Ṣùgbọ́n gbogbo àwọn tó yẹ kó dúró dè mí fún àwọn àkókò kan
1: tó
0: bá ti ṣẹ̀,
1: mo máa ń bínú
0: délẹ̀.
1: Mi
0: kì í lè pa ìbínú mọ́ra.
1: Mo
0: nífẹ̀ẹ́.
1: Gbogbo
0: ìṣòro tó bá dé máa ń dúró dè èèyàn. Ṣùgbọ́n mo jó níbínú.
1: Ìyẹn
0: ni pé tá a bá wọlé mi tán ti ń gbọ́ mi. Wọ́n nífẹ̀ẹ́,
1: wọ́n
0: jó níbínú. Ìbínú kì í tún nǹkan ṣe. Iṣẹ́
1: ti
0: fẹ́
1: ìbínú
0: ló máa ń dànù.
1: Gbogbo
0: ọdún yẹn náà tá a bá wò kíde òkí mọ́lẹ̀ tó wá pẹ̀ka.
1: Mo
0: tún
1: wá
0: fẹ́ràn iṣẹ́ igbọn.
1: Mo
0: dẹ̀ fẹ́ràn Ọlọ́run
1: gan.
0: Mi
1: fọ́
0: Ọlọ́run ṣeré. Irú àwẹ̀ oṣù mẹ́ta ni mo wà yìí.
1: Ìlọsíwájú
0: èmi yìí ló gbé àwẹ̀ yẹn lọ́jọ́ yẹn. Ló jẹ́ pé gbogbo ọdún tí bá ti ń gbà wẹ̀. Àwọn èèyàn máa ń dìde. Ó dẹ̀ máa ń ránṣẹ́ yẹn lọ́wọ́. Tá a bá wá sọ pé a bẹ̀rẹ̀ nísìn a fẹ́ ṣe kankan ní alẹ́ ní ọwọ́ tẹ́fà tó jẹ́
1: Friday.
0: Alẹ́ yẹn náà máa ń bí nǹkan tó pọ̀ torí àwọn ìyanu ẹlẹ́sẹ̀kẹsẹ̀ a máa ṣẹlẹ̀.
1: Ọlọ́run
0: dẹ̀ máa ń fi ògùn ọ̀run fàyè rí. Àwọn ọjọ́ ìṣù púpọ̀ láàrin ẹ̀, àwọn ọjọ́ àìsàn pọ̀ láàrin ẹ̀, àwọn ọjọ́ tó túká pọ̀ láàrin ẹ̀. Bọ̀ gbogbo ìṣòro yẹn ló padà mú ọgbọ́n. Ó fún wa ní ọgbọ́n ẹ̀mí. Ìyẹn ni kẹ́ni tó bá là ìlàkọjá rẹ. Agbára wà nù ẹ, ọgbọ́n wà nù ẹ,
1: ìbùkún
0: wà nù ẹ, farabalẹ̀ kó gba mẹ́sẹ̀gì tí ìṣubú tó wà ní ìrìn àjò ògo rẹ wà, a lè fún ẹ ní ọ̀la láti rí.
2: Ara láṣálẹ̀ tòní tí ìsọjí wà láṣálẹ̀ tòní tó jẹ́ praise concert. Ọmọ wo là ń retí láṣálẹ̀
0: tòní? Pẹ̀lú àdúrà àti ìṣòro.
1: With prayer and vigil.
0: A ò máa ní agbára.
1: It's going to be powerful.
0: Àwọn olórin tí àwọn ìránṣẹ́ Ọlọ́run pọ̀
1: káàkiri.
0: Mi ò lè máa dárúkọ.
1: Torí
0: mo ní àwọn ìránṣẹ́ Ọlọ́run tí mo kó tíra tó pọ̀ gan káàkiri.
1: Ibi
0: máa kún fún àwọn àlejò ìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni ibi máa kún fún àlejò àwọn olórin. Sori to ba ẹni tó gbọ́ kẹ́nìkan sọ fẹ́ nìkan sọ fẹ́ nìkan. Bí mo ti sọ fún ẹ láàárọ̀ yìí ní alẹ́ yìí tó bá tún gbọ́ mi lálẹ́. Òun ni kẹ́nìkan sọ fẹ́ nìkan kẹ́nìkan sọ fẹ́ nìkan. Gbogbo ẹ̀ ti gbọ́ ìpàdé yìí ni. Gbogbo yín gbọ́dọ̀ wà ní gbàgede. Ìpàdé ìta gbangba ni o. Gbogbo ẹ̀ tájọ ṣe dominion ní orí fíìdì tó kọjú sí Wàsóbíà market. Gbogbo yín ni mo fẹ́ rí. Ọlọ́run fẹ́ rìn. Ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀. Ọlọ́run fẹ́ tú. Ọlọ́run fẹ́ dé.
2: Ọ̀dà Másúnlé láṣálẹ̀ tòní ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn ó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dìjọ CCC òkè kí ìmọ́lẹ̀ Ayọ̀ tó wà ní kọ́má.
0: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
2: voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́nrán tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
0: Ẹ̀rọ kejì òun ni 080 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta 070 070 69 69 94 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 68 43. Báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fábíyì Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òhun ni 411 411 01 01 89 89 25 25 2. 411 401 01 89 89 25 25 2. Kò sí ohun tó ṣe tó gbé o nítorí Jó 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà. Nígbà tí Psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu. Nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo. Ìyẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fi ràn pàdé yìí lọ́wọ́ yóò dára fún yín. Ọkàn yín á dẹ̀ balẹ̀. Gbogbo ẹni tó wá gbọ́ mi.
1: For those that hear me.
0: Sori ọjọ́ ayọ̀ rẹ kò ní mọ
1: ẹkún jáde. Ami Jesu.
0: Mo ya òróró yìí sí mímọ́. Mo yọ omi yìí sí mímọ́. Ọlọ́run kò yà sí mímọ́. Gbogbo ẹni tó ń retí láti fi ẹsẹ̀ lẹ́yà. Ní orúkọ Jésù níjọ ayẹyẹ rẹ.
1: Ọmọ
0: bẹ gbalẹ̀.
1: Ọmọ bẹ fa bọ̀.
0: Ẹyin tẹ ti due for marriage.
1: Mú
0: business. Ẹyin tẹ ń wáṣẹ tẹ ti kàwé. Ẹ lọ gbàṣẹ. Ẹyin arìnrìn àjò. Ẹ lọ rọ́nà lọ. Ẹyin tilẹ̀kùn ti mọ ilẹ̀kùn kò ṣí.
1: Orí
0: bí ọdẹ ṣe bẹ́ẹ̀.
3: Just listen to Church of Christ. Òkè kí Ìmọ̀láyọ̀ Cathedral wà pé ọgbọ̀n ọdún. Hallelujah.
4: Ìmọ̀ tí Ọlọ́run wá.
3: You are specially invited to 30th Church Anniversary Thanksgiving and Choir Cantata. Team, make a joyful noise. Psalm 95 verse 1. You told my bear, but you two days revival. Tuesday, Ojo Karu, Oshukaru, ni revival, my bear, TTD. Thursday, Ojo KJ, Oshukaru, Ojo 2026. There is a lot of man, Woody, Bayani, Prophet MS, Papi, JP, Baba Possibility. I shall follow up with your long mirror. Friday, Ojo KJ, Oshukajo, the press concert. Now, why, yeah, you are follow up with Lori and B. Jordan Mega Extra, Princess Ademula, Abu Sega, Dabra Sing, CCC, Okiki, Mola, your mass choir, at invited choir, Sunday, Ojo Kewa, 10th May 2026, 10 a.m. Prof, the anniversary Thanksgiving service, Mawaye, Ului Jowon, Tuwani, number 7, Okiki Mola Street, behind Command Secondary School, Ipola Gudu, Ipaja Lego. If there is a man to pray, there is

0: ẹṣẹ̀rú ọlọ́lá mọ́ o.
1: Òkè láyé mi wá
0: o. Oṣó ilé mi ẹ dẹ̀yìn, àjẹ́ ilé mi ẹ lọ gbé jẹ́. Ẹ bá kọjá ò padà o.
1: Má fi ìṣàjẹ́gun dókè o.

0: Abuja.
1: Lord of Kingdom Abuja.
0: Ipade bẹrẹ leni
1: o. Program starts today.
0: Abaleza.
1: Thank you Jesus.
0: Mo ti lọ káàkiri.
1: I've gone around and around.
0: Ẹ ti gbọ́ lọ́tún.
1: You have had left and right.
0: Ẹ ti gbọ́ lọ́tún.
1: You have had everywhere.
0: Ẹ ti gbọ́ níwájú.
1: You have had in the front.
0: Ẹ ti gbọ́ lẹ́yìn.
1: Even to the back.
0: Wòlí ti padà dé.
1: Prophet is back.
0: Ipade bẹrẹ láàárọ̀.
1: Program starts this morning.
0: Tún bọ́ lè mi tọ pẹ̀lú
1: àárọ̀. If you cannot meet up with the morning program. Àlejò
0: gangan ni
1: wọ́n dé program. Then at night we are all meeting again.
0: Àgbẹ̀ wàlẹ̀.
1: 10 PM tonight.
0: Ìṣòro.
1: Vigil will start.
0: A máa connect.
1: We will connect.
0: Láti ọ̀tà wa.
1: From our altar.
0: Lọ sí gbogbo Nàìjíríà.
1: To all over Nigeria.
0: Àti àgbáyé.
1: And globally.
0: Jọ rí
1: po wa mẹ. Please at least make sure you are there tonight.
0: Ní eré àwa.
1: Àti eré àwa.
0: Aṣọ ìmọ̀dún.
1: Sir.
0: Bọ́ọ̀lù alẹ́ ṣe máa rí.
1: Ó máa lágbára gọ́sà.
0: Ayayaya.
1: Extraordinary night.
0: Olúwa máa sọ̀rọ̀.
1: The Lord is speak.
0: Ògo máa fọ̀.
1: Glory will speak.
0: Ó máa dìde.
1: You will be lifted.
0: Ó máa ráànú.
1: You will be
0: lifted. Ó máa rógo.
1: Amen.
0: Agbe ọsọkè.
1: You are lifted.
0: Bẹ́ẹ̀ lórí.
1: So shall it be.
0: Engineer.
1: Bọ́ọ̀lù alẹ́ síbi jókòó.
2: Orúkọ mi ni Funmilayo láti United Kingdom. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alàyè. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sàmùjú tó sọ ẹ̀gàn mi di ògo. Ọlọ́run tó gbé mi láti ilẹ̀ dé ibi gíga. Mo ṣetán ní ilé ìwé gíga yunifásitì ní ọdún 2007 pẹ̀lú second class upper division. Díẹ̀ ló kù kí n wọ first class. Àti 2007 yìí ni mo ti ń wá iṣẹ́ ìjọba tí mi kò rí. Mo kò sí ibi tí mi ò wá iṣẹ́ dé ní South West ní Nàìjíríà. Ṣùgbọ́n mi kò rí. Èyí tí ó wá jẹ́ kí iṣẹ́ wíwá sún mi ni wípé mo ṣe part-time lecturer ní polytechnic kan. Àwọn ọmọ tí mo kọ́ ní polytechnic yìí a tún wá pàdé níbi interview. Mo wá owó ara mi ní ọjọ́ náà, mo sún ẹkún kíkorò. Kò sí exam àbí interview tí mo ṣe tí mi ò pass. Ṣùgbọ́n orúkọ tó orúkọ bá ti jáde, orúkọ mi ò ní jáde. Àwọn tó mọ̀ yàn orúkọ wọn ń jáde, ṣùgbọ́n kò sí ẹni tí mo mọ̀. Mo sún ẹkún kíkorò ní ọjọ́ náà. Mo wá pinni nínú ọkàn mi pé mi ò bá wọn wá iṣẹ́ ìjọba mọ́. Mo wá bẹ̀rẹ̀ sí ní ta ọjà. Èèyàn kan wá introduce mi sí program Bàbá Orí Òkè Òkun yìí. Mo wá rí i pé ní ọjọ́ tí mo kọ́kọ́ gbọ́ program yìí, mo dá ọrẹ sí orí òtò yìí. Ọjọ́ náà Ọlọ́run bless mi tó jẹ́ pé ó jọ mí lójú. Àtìgbà yìí ni ìgbàgbọ́ mi ti rọ̀ mọ́ program orí afẹ́fẹ́ yìí tí mo dẹ̀ ń gbọ́ ní lójoojúmọ́. Láti ìgbà yẹn mi ò rí Bàbá Sam Òjó rí, ṣùgbọ́n Ọlọ́run Sam ọmọ Òjó ó jọ mí lójú lọ́nà tí mi ò lérò. Mi ò ní àlá wípé mo máa travel out rí. Kò sí ẹni tó jíṣẹ́ pé máa travel out rí. Mi ò tilẹ̀ ní passport rárá. Ṣùgbọ́n Ọlọ́run Olóòkè Ògo ó jọ mí lójú, ó yà mí lẹ́nu. Sàtífíkẹ́ẹ̀tì tí mi ò fi rí iṣẹ́ ní Nàìjíríà fún 16 years. Òun ni mo fi ń ṣiṣẹ́ báyìí nínú òyìnbó ní United Kingdom. Olúwọ̀run Olúwa Olúwa jọ mí lójú. Olúwa jáde sí mi lọ́nà tí mi ò lérò. Olúwa jáde sí mi.